gbogbo ẹni tó ń gbọ́ mi, mo ní nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún láéláé. Ẹnikẹ́ni ní wòlíì èwo nìyẹn, àyájọ́ ni. Nígbà tí wòlíì bá fẹ́ sún àwọn èèyàn sókè, òní wọn á máa pe èdè yẹn. Gbogbo ilé tẹ́ ẹ ti tan rédíò, gbogbo ilé iṣẹ́ tẹ́ ẹ ti tan, inú mọ́tò tẹ́ ẹ ti tan rédíò, èdìdì kan ń wọbẹ̀ lónìí, májẹ̀mú kan ń wọbẹ̀ lónìí, aṣẹ́ kan ń wọbẹ̀ lónìí, kìkìdá kí wọ́n máa ṣe àmì ni. Ẹnikẹ́ni ní wòlíì kí ni nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún? Ìlà oòrùn, ìwọ̀ oòrùn, gúúsù àti àríwá. Láti ọjọ́ tí ayé ti bẹ̀rẹ̀, òní mẹ́rẹ̀ẹ̀rin ti di ẹyọ kan, òní wọ́n ń pè ní àgbáyé. Mo wá sọ lónìí, bí wọ́n bá jí o ṣe àmì, bó o ṣe ń fi kírímù yẹn para nígbà tó o bá ń jáde. Ire ní ìlà oòrùn, ire ní gúúsù, ire ní àríwá, ire ní ìwọ̀ oòrùn, ire ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Gbogbo ẹni tó bá ń ṣe àmì, mo ní kọ́ mọ̀ ń wá ọbọ̀. Màtá Adúnẹ́mọ náà ṣàdáàlì Abadash. Ọlọ́run o, bàbá mi o, gbogbo ẹni tí ń ṣàmì láàárọ̀ yìí, ire òkè láti ibikíbi tí wọ́n bá wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, ọya máa jábọ̀, máa wọnú ilé yẹn. Ire tẹ́ ẹ lè jẹ tán, ire tẹ́ ẹ gbé ní àgbétì nínú ilé yìí. Wọ́n pàṣẹ, mo ní kọ́ wọlé wà. Òní ó le díẹ̀, kò sí ẹni tó lo kírímù yìí, kò sí ẹnikẹ́ni tó jáde lónìí tí wọn ò ní ṣàánú ẹ̀. Ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, ire ń wà ọ̀bọ̀, ire ń wà ọ̀bọ̀, ọ̀la ń wà ọ̀bọ̀. Ohun tí wọ́n lò lè gbéṣe lórílẹ̀ ayé, ó yà lọ gbéṣe. In the name of Jesus. Yẹ yára sọ nǹkan márùn-ún tí ò ní di mẹ́fà. Ẹnìkan ní márùn-ún tí ò lè di mẹ́fà. Tó bá di mẹ́fà, ayé aṣọ ló kọ ni. Ẹnìkan ní kí ni nǹkan márùn-ún tí ò wá lè di mẹ́fà? Àṣírí ni ìka ọwọ́ rẹ ni. Ìka mélòó lo ní mọ̀mọ́? Ìka márùn-ún. Ètò jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà táwọn olúgbódì ní, tí wọ́n fi ń pè wọ́n ní olúgbódì, kò ní ju kínkín nígbà yìí lọ. Ohun kò ní ṣe mú, kò ní wúlò fún nǹkan kan, kò ṣe é tò kabọ̀. So ìka márùn-ún lo ní. Mo kọjá lọ, Ọlọ́run mẹ́ta lọ́kan o, Ọlọ́run tí máa ń pín oore ọ̀fẹ́, Ọlọ́run tí máa ń jẹ́ kí ayé èèyàn dá yàtọ̀. Ìka márùn-ún márùn-ún, márùn-ún bí márùn-ún bí márùn-ún bí, ó jẹ́ ogún. Mo pa inú pàkáàdì Ẹ̀dúná Ṣantáàkà. Gbogbo ilé tẹ́ ẹ ti gbọ́ mi, nínú májẹ̀mú nǹkan márùn-ún tí èdè mẹ́fà. Gbogbo ẹni tó bá ṣe àmì, àánú aláìlẹ́gbẹ́, ìrànlọ́wọ́ aláìléèyàn, ó dìde sí ọ lójijì. Wá gbọ́ o, ayé kan tó ní, ayé yẹn sáré. Gbogbo ẹni tó bá yọ ọ́ lẹ́nu, ọ̀run yọ ọ́ lẹ́nu. Gbogbo ẹni tó bá dẹ̀ ọ́ láàmú, ọ̀run dà láàmú. Mo wá sọ lẹ́ẹ̀kan náà, oore àjẹ̀ǹjẹ tán, oore tó ṣiṣẹ́ rẹ̀, òní wọ́n ń pè lórí ọ̀fẹ́, oore tí wọ́n fún ọ lọ́fẹ̀ẹ́. Ọya máa gbà, ọya máa gbà, máa jábọ́ sínú fíìmù. Má jẹ̀mú tí bàbá rí ọ̀jẹ̀ gbádùn ẹ̀, má jẹ̀mú tí ìyá rí ọ̀gbádùn ẹ̀. Mo ní kọ́ wọnú ayé ẹ lọ. In the name of

0: èyàn kí mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Fojusun re ni ko ra le ti ki o si ni ojo ola to fokubale abi o ti le gbero ile kan tabi ile anipamo ile ise substance property lo ti fi anfaade sile fun lori ile wa ti orange estate ni agbegbe ologun eru ni joba abile edo ni ilu ibadan pelu million meta naira lawon agbegbe to joju pelu eto abo to peye bakan na ni mango estate lojo ona life hot international school akufo ni ilu ibadan to na je million meji naira ko mo rara be lo sun fun mo lebi papam bari benite apple estate fun eni ba wa ibi ti aye irorun to pin si million mere naira ni fun eni ba dat si mo laye awon lola abo loke lo wa lagbegbe ayegun loju ona olojoro nilu ibadan aye sodi edie o wa laarin osu mefa ko si wahala ko si ariyan jiyan e ko sa ma sanwo na pelu irorun ke si gba ile aye pelu ifokanbale ati iwe to yanju ile meji lo nta warawara tele tutun to ti wole ni yajo yajo million meta million meji ati million mere naira o nile wa ijafara lewu fe ni to ba mo yon to dara wa mutire pe wa kiakia loni lori 0916 461 5000 tabi 0911555500 Sabi kia kosewa ne laughter house. Uriu kitenti premia mokola ilu bado. Substance property. Udule futi.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ome ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ ome worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkọ̀gbì ètò náà, gbélé gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí

lọjọ kan Abigail fẹ lọ sóde ìnáwó kan ló bá sọ fún Fọlákẹ́ pé Fọlákẹ́ bá ní ẹ Aunty Abigail bóyá lẹ mọ̀ pé housewife ni mi àti pé ọkọ mi ò ní gbà kó ń gbà kí n jáde mọ́mí junior ẹ wo ọkọ yín ti kó yín láyà jẹ gan o mo máa ń wò yín ọkọ yín ti kó yín láyà jẹ ẹ wo tó bá jẹ mi ni ọkọ kankan ò lè bá mi dán yẹn wo tí a ní mi gbọdọ jáde igba wo lẹ fẹ ṣe gbogbo yẹn dà mọ́mí junior always ẹ máa jókòó sílé ni ṣẹlẹ kò ń sunyín ni mọ́mí junior ẹ ò gbọdọ jáde ẹ ò gbọdọ lọ sí patí ewu ni mo sùn mọ́tọ̀ èmi ò kó yẹn jẹ ń tèmi o ẹ wo mọ́mí junior ẹ má jẹ kẹ́nì kankan sọ yín dọ̀dẹ nínú ilé ẹ wake up ẹ má fìdí gbolẹ̀ nínú ilé mọ́ ọkọ yín a máa flẹ́njọ̀ níta ń tiẹ̀ ọkọ wo ni kò sọ kankan níbì kankan mọ́ bàbá ọmọ ló dẹ̀ kù àwọn apani tí wọ́n ń fẹ́ kán múdà kọjá níwájú wọn well ẹ̀yin lẹ́ mọ́ èmi ń jáde ní tèmi

lóòótọ́. Báyìí ni Fọlákẹ́ ṣe tẹ̀lé Abigail lọ sóde lóòótọ́. Ibi tó ti pàdé àwọn èèyàn jàǹkàjàǹkà, ọ̀gbẹ́ni kan wá wá sójú agbo yẹn tí wọ́n ń pè ní Jalingo. Bí Fọlákẹ́ ṣe wọ ojú agbo ló ti tẹjú mọ́ tó ń wò ó. Ibì kan náà ni ó jọ jókòó sí. Ìgbà tó yá, lọ́gbẹ́ni bá pe Abigail wípé ẹni tí wọ́n jọ wá yẹn báwo ló ṣe jẹ́ mu láìkẹ́. Abigail ni ẹwù ẹgbójú ń bẹ̀. Ìyàwó oníyàwó ni ó ti lókun nídìí, ó kàn sìnmi wá sójú agbo ni. Anyway, well, ẹ lè gbìyànjú lọ́ọ̀kì ń sá bóyá ẹ lè jẹ́.

wọn pe Fọlákẹ́ kò dáhùn. Abigail ló ṣẹ̀ṣẹ̀ tó wá ń sọ fún Fọlákẹ́ pé kó dá lóhùn. Ó wò àǹtí Fọlákẹ́ dáhùn náà o, ó pé ní ló máa ń sọlá. Ẹ wò mọ nǹkan tó fẹ́ bá yín sọ náà o. Fọlákẹ́ ní àǹtí Abigail, ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìyàwó ilé ni mí? Ó ṣeéṣe kẹ́ni tó mọ ọkọ mi kó wà lójú agbóńbì náà o. Àǹtí Fọlákẹ́, mo mọ̀ pé ìyàwó ilé ni lóòótọ́, bọ́ tẹ ẹ wo ẹni tó ní kẹ wá yẹn. Kò ní mú yín sílẹ̀ náà pátápátá tòsí ẹ tiẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ bá yín sọ náà. Ẹyin lẹ mọ diplomacy.

nígbà tó tún dijọ́ kan Abigail ló bá wá bá wọlé ọkọ Fọlákẹ́nlé pé kó jọ̀ ọ́ kó yọ̀ǹda ìyàwó ẹ̀ láti jẹ́ káwọn jọ lọ sóde kan lénìí onílùú òde kejì lòdì ọ̀hún wa ọjọ́ kejì làwọn máa dé báyìí ni wọn léṣe fún wọn láàyè wípé kí wọn ó lọ ẹ̀yìn wákàtí méjì tí wọ́n wá lọ lọ̀gá wọlé níbi iṣẹ́ bá dé ó ní ó yá o kí wọlé mẹ́wùwọ̀ àbí ṣé o ti gbàgbé invitation tí mo fún ẹ ni ìnáwó tí wọ́n fẹ́ ṣe tó ló kù ú òní ni bẹ́ẹ̀ wọlé ti gbàgbé lóòótọ́ wọlé ní ìyá yìí ò dẹ̀ sí nílé o òun náà ṣẹ̀ṣẹ̀ lọ síbi ìnáwó kan ni o anyway a ó jọ jíde nídájí ni.

wọlé àti ọ̀gá ẹ̀ náà jáde lọ sí patí ìdálẹ̀ ni kí wọ́n tó kú ònílé wọlé kọ lẹ́tà alẹ̀ fún mọ̀mọ́ junior wípé òun àtọ̀gá ẹ̀ jọ lọ sóde kan o òun ti gbàgbé pa wọn lóde léni ni ìgbà tí wọ́n wá dòde ọ̀hún àṣẹ patí ti wọlé àti ọ̀gá ẹ̀ lọ yìí patí kan náà ni fọlákẹ́ àti abigail yìí wà jàlíngò ni fọlákẹ́ tẹ̀lé wá ọkùnrin kan náà ló gbé abigail wá sí patí tá à ń sọ yìí o ojú agbo ń sọkú ti wọ̀wọ̀ wọ́n ń jẹ wọ́n mu oníjóńjó onílùúlù ni wọlé bá síjú sókè ń bi ó jókòó sí tó ti ń jẹun ojú tó gbé sókè sòṣé ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ló.

wọlé ní mi ò mọ́ sá èmi náà ò mọ́ mi ò mọ́ wọlé fẹ́ fìbínú dìde lọ jábà lójú agbo ọ̀gá ẹ̀ ló wá fà padà sẹ́yìn oníkọ́mọ̀tì lọ kó jẹ́ wọn ó jó tán báwọn méjèèjì ṣe wá jó tán kàkà kí wọn ó fi wá jókòólẹ̀ o ọ̀tọ̀ níbi tíjà lè ń go fàfọlákẹ́ lọ ẹ má gbàgbé wípé ọwọ́ alẹ́ ni wọn lọ sẹyìn agbo ń be pàlàpàlà kan wọn fẹyìn tí mọ́tò tíjà lè ń go gbé wá inú òkun sì ni ojú wọlé pọn koko bí ẹyẹ iná ta ni ó ṣe tí ò ní bọkàn jẹ kí wọn gbéyàwó èèyàn lẹsẹ gan lásán yóò bàyàn nínú jẹ ká tó wá sọ tẹni tó ń báyàwó èèyàn jó tó wà mọ tó dì mọ tipẹtipẹ tó tún fàyàwó èèyàn wọnú òkun lọ níbi tí ò ṣe èèyàn kankan ń bẹ ẹgbọnà tó bá ṣẹyìn náà ń kọ kí lẹ ti ṣe inú

lóòótọ́ àmọ́ wọlé ò gbọ́ o kò dẹ̀ gbẹ́bẹ̀ ó ní ikú tí ò bá pa ni tó bá ṣìnì ní fìlàkàdúpẹ́ lótọ́ báyìí ni wọlé ṣe lé fọlákẹ́ jáde nílé ẹ̀ pátápátá tí fọlákẹ́ tó dẹ̀ lọ jókòó sílùú wọn ná lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọlé ti fún abigail níwẹ̀ wípé kókó jáde nílé ẹ̀ abigail lu ọ̀sẹ̀ méjì ń bẹ̀ o tó fi kó jáde tó lọ gbalé míì ibò míì tó wá tún kó lọ yìí ló ti wá mú fọlákẹ́ sọ́dọ̀ tí wọ́n jọ

ọkàn fọlá kẹbàjẹ kò wú kó fi ọkọ ẹ sílẹ mọmi junior ẹdẹ jẹun ẹ wo bẹ ti kù ẹ má ti lean gan ẹ wo mi ò fẹ bobo yẹn o mi ò jẹun o abigail mi ò jẹun o mo fẹ padà sọdọ ọkọ mi o mo dẹ sọ títí pé mi ò ṣe mo ní mi ò yanlè abigail wọ ló tì mí sí o ló ṣẹlẹ báyìí sótán ló ṣẹlẹ báyìí sótán kí ni máa ṣe but mommy junior ṣe bí jàlíngò wà fún yín ó ṣetán láti fún ẹyin náà o ẹkọ ẹlẹkọlẹgbà ẹlẹgbà náà o ọkọ yóò lówó lọwọ tó jàlíngò kò dẹ gbajúmọ tó tẹ bá fẹ bọ bọ yẹn ọkọ yẹn á tún máa wò yín lókè lókè ni

wọn ni láti àkókò yìí kó má ṣe sì gba nǹkan kan jẹ lọ́wọ́ Fọlákẹ́ mọ́ ìyẹn ìyàwó ẹ̀ ẹ̀yin olólùfẹ́ ètò yìí o Fọlákẹ́ ò mọ̀ wípé ojú ọkọ òun ti là wípé ogun ti bàjẹ́ kò mọ̀ pé wọ́n ti ṣe níyè wọ́n ti ṣe lójú ìgbà tó di alẹ́ Sátidé kan Fọlákẹ́ mẹ́wùwọ̀ ó ta gèlè yẹ́yẹ́yẹ́ ọkọ ẹ̀ ní níbo ní lọ níbo ló dà ó ní àwọn ní patí kan léni ni àmọ́ ò sọ fún mi tẹ́lẹ̀ pé lóde léni náà ó ní yẹ́s òun náà ló dẹ̀ ń gbọ́ yẹn

Abigail ń gbalẹ̀kùn àṣẹ wọn ò ti ẹ̀ tilẹ̀kùn igan náà tẹ́lẹ̀ látẹ̀yìn ló bá sílẹ̀kùn yìí sinsin tí ó sílẹ̀kùn ó bá wọn méjèèjì tí wọ́n ń làágùn bọ̀lọ̀bọ̀lọ̀ tí wọ́n ń gbìn Abigail fẹ́ sá padà sẹ́yìn Fọlákẹ́ bá kígbe pépé kó wọlé wàhálà ti dé o ló bá sọ ohun tó ṣẹlẹ̀ fún Abigail kí á Abigail sá jànàjànà ó lọ pé bàbá oníṣègùn wọn wá bàbá dé bá wọn ń bẹ̀ lò

wọlé ní kíá kí wọn fi wọlé lẹ báyìí o tàbí bẹ́ẹ̀ ṣe kọ́ kí wọ́n lè sọ nílé ẹjọ́ ni ní dp ò bá ní kí wọ́n fi wọlé lẹ o àbí ẹ̀sùn wo làwọn fẹ́ kà sí lẹ́sẹ̀ báyìí níbo lẹ níyàwó mi wa wọlé ló ń bi wọ́n yẹn o ságẹ́ǹtì ọlọ́pàá kan ló mú wọlé débẹ̀ lọ́tẹ̀ẹ̀lì ọ̀hún tó dẹ̀ báyàwó ẹ̀ lọ́tẹ̀ẹ̀lì àti jàlẹ́ńgò àwọn méjèèjì wọn wà ní ìhòòhò ọmọlúàbí tí wọ́n sun bó tilẹ̀ jẹ́ pé wọ́n daṣọ bò wọ́n ẹ̀sìn yìí pọ̀ ọlọ́run wọn fi wá sẹ̀sìn ayé ẹ̀yin kọ́ yìí wọlé sọ fún jàlẹ́ńgò wípé ọgbẹ́ni yìí wò mí dáadáa ìwọ ló ń yàn ìyàwó mi lálẹ́ tó o dẹ̀ níyàwó tiẹ̀ sílé oníbẹ̀yìn méjèèjì ó sì jọ kú nìyí o tí wọ́n sìn yín pọ̀ ẹ wò ó èmi ni mo dẹ takúté sílẹ̀ fún yín aṣàjẹmọ́sẹ́ni mi o mo dẹ takúté sílẹ̀ fẹ́yìn méjèèjì ni takúté èmi dẹ̀ mú yín ọwọ́ tẹ̀yìn jàlẹ́ńgò bó sẹ́kún ó ní gbogbo nǹkan tí wọlé bá fẹ́ òun ṣe tán láti ṣe fún owó wà tó bá jẹ́ owó ló fẹ́ dákun dákun mr wọlé tú mi sí.

sergeant ọlọpàá tó mú wọlé wá sí hotel tí wọn wà wọlé ni kí wọn lọ pè wá kó mọ wọnú ilé bọ ó ní òun fẹ fi nǹkan kan hàn ni o ìyàwó jalingo náà ti gbọ ó ti dé wọlé ni kí wọn pè ìyàwó jalingo náà wá kó náà wọlé wá ó tún ní kí manager hotel náà dà wípé kó náà wọlé kí wọn jó wọlé kó mọ bọ nbí ẹyin oníléeṣẹ tẹlifíṣàn tẹ wà ń bídẹ wọlé ẹ mọ bọ mo fẹ kó sojú gbogbo yín ni o kẹdẹ mọ kalẹ báyìí ó wá ń bìyàwó ẹ ò ní ìwọ ìyàwó mi ǹjẹ mo fìyà jẹ ọ bí kí ló sún ẹ débi èyí ọkọ mi ò fìyà jẹ mí o.

0: Oh, ọkọ mi ò fìyà jẹ mí ẹgbẹ kẹgbẹ ni o Abigail ló tì mí sí o òun ló ní kí n yàlẹ o òun ló ní kí n yàlẹ o
1: gbogbo ohun tó ń sọ pátápátá ni wọn ń kalẹ ìyẹn bẹẹ ìwọ ìyàwó mi ó fún mi lóògùn jẹ àbó fún mi lóògùn jẹ
0: Abigail náà ló tì mí sí òun ló mú mi lọ sílé oníṣègùn bàbá yẹn ló bá mi sògùn àṣegbé tó ní kí n fún ọkọ mi jẹ o ẹ sábà mi bẹ ẹ bá mi bẹ bàbá junior mo ti ṣẹ o mo ti ṣẹ̀sín mo ti ṣẹ o ẹ̀yin kọ́
1: Fọlákẹ́ tó gbogbo tẹnu ẹ̀ tán o

ẹjẹ ká wọ mọ fẹlẹ yìí ká fi máa ṣe ìlọ fún tẹni ìpẹ ìgbẹjú lára fìlà mú nígbàgbọ wípé ẹnì kọọkan wa láti kẹkọọ tá a ti kọ gbọ nínú ìṣẹlẹ gbáǹkọgbì tẹni báwo lẹ ṣe ń gbádùn ètò yìí sí ẹjẹ mọ kí lẹ fẹ bá mi sọ ẹjẹ mọ ọpọlọpọ ló máa ń pè mí wípé àwọn máa ń pe nọmba mi lákòókò tí mo bá ń ṣètò lọwọ mi ò lè gbé tẹlifóònù bẹnikẹni bá ní tó fẹ pè mí sí tó fẹ bá mi sọ báyìí ẹ láǹfààní láti pè mí o ojú òpó ti wà ń ṣíṣí ẹgbọn nọmba tẹ ó fi pè mí 081-3535-4246 Adédáyò Adéyẹmí kúṣẹ́ ìní. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí níbikíbi tẹ́ ẹ bá ń ti ń gbọ́ mi táfẹ́fẹ́ ètò yìí tó bá fẹ́ dé o ẹ kú kalẹ̀. Kọ́ládé Alábí ló ń kí gbogbo wa wípé a tù wá bá o.

ìròyìn ló ti ń dé sẹ́tì gbọ̀nyí láti kàn ní 32FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tẹ́ntẹ́ premier mọ́kànlá ìbàdàn ìròyìn ilẹ̀ òkèrè. Àjọ ECOWAS òun náà ni wọ́n ti jẹ́ ọdúnmọ́ ìpè àwọn ti ń gbaradì láti ṣe ìfilọ́lẹ̀ ọlọ́jọ́ pípẹ́ eléyìí tí àwọn ẹkùn ilẹ̀ áfíríkà yóò ti máa ná owó kan dundun ìyẹn ECO lọ́dún 2027 gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè lábẹ́ àjọ ECOWAS nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti jẹ́ ọdúnmọ́ ìpè ìgbésẹ̀ yìí òun náà ni yóò mú kí ètò ọrọ̀ ajé kó tún dúró rẹ̀ kí ìdókòwò láàrin àwọn orílẹ̀-èdè tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ áfíríkà ó lè gbọ̀ngbọ̀n sí àwọn orílẹ̀-èdè gbogbo tó sì wà lábẹ́ àjọ náà wọ́n tún lè gbèrò sọ̀wọ́ iwájú ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n fẹnukò láti ní owó kan dundun tí wọ́n jọmọ ná papọ̀ tí wọ́n sì fẹnu ọ̀rọ̀ jóná níbi ìjókòó ẹlẹ́ẹ̀kọ̀kan dín ní àádọ́rin irú rẹ̀ eléyìí tí àwọn olórí ìjọba lábẹ́ àjọ ti ECOWAS tí wọ́n gbé kalẹ̀ ìyẹn ní Sierra Leone nínú àtẹ̀léde tí wọ́n síta lónìí lópin ìpàdé ọ̀hún ni ẹ̀tì jẹdúmọ́ wípé àwọn adarí náà kéde wípé ètò ọrọ̀ ajé àjọ ti ECOWAS ńṣe ló fún wọn ní ìrètí bó tilẹ̀ jẹ́ pé ojoojú ohun ìpèníjà ó ṣe ètò ọrọ̀ ajé àgbáyé àti ètò ọrọ̀ ajé náà lábẹ́lé eléyìí tí àwọn ń kojú ṣùgbọ́n àjọṣepọ̀ lábẹ́ àjọ ECOWAS yóò mú kí nǹkan kó tún dúró rè.

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ẹni ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí Richard Card 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: bẹ́ẹ̀ bá sì jẹ́ wípé ẹ ní láǹfààní àti wá gbà á tíkẹ́ẹ̀tì yín nílé iṣẹ́ wa kó tó dọjọ́ náà ìyẹn ọjọ́ 29 oṣù kẹjọ 29th of August nínú ọdún tá a wà yìí ni ẹ mọ̀ wọ̀rí àbá yín mu wá
1: mọ̀ ṣe lè rí àbá yín mu wá o
0: èrò
1: a mọ̀ pọ̀ o àti rí rẹ̀ níjọ́ náà lọ́ mọ̀ rí bákan bákan o ìta ṣe léṣìn ibo lẹwa mo wà lẹgbẹẹ bí mo ti débẹ ń orí yín mo tún ti wà lókè ọhún àmọ kú ti dókè ọhún mo tún kí wọn gbà ló pé wa
0: kí wọn wá gbà
1: bí ló pé wa
0: ticket yin wa nle 3000 naira wa ni ticket pere gbogbo eyin te ba nwo wa loju opo Facebook e ti mo ri nbe na 3000 naira pere ticket ya
1: ma ejuwa
0: akoko fi ise yun je ni
1: be ni
0: ka to wo sa budo gan gan
1: gan
0: so therefore eyin te ba se ndarapo omo wa sare budo le ngo lati koni ada ko so 32 fm 949 ibadan okay tete premier ni mokola
1: bẹẹni lẹgbẹ latter house
0: yes,
1: ni left house funra ra the station we sabi the station we know the way the station we get her the station on top
0: ba mi se ti se disin gba te laye te te di laye laye
1: olorun sanu mi
0: oluwa mi re
1: o awaju were dada dada do ba ni papa
0: e ka bo sori sare budan
2: o ko me esther
0: ati samala
1: o ma da come da ko ti mi
0: o ti samala o ba wo samala esther
1: o ma di esther ba mo to
2: o ko mi o yi ko esther falade o mo ju dari ti o ko la lo ko mi
1: ba mo to yin ademola adejumo e ka bo sori to yin te ti nduro de sarebu sarebu
0: sare budan awon oju opo ite wa nseju
1: o nseju o nseju won mo po wa lara ni
0: o wa le ebun la fe ko jade loni 0705 5009 0809 7000 949 tabi 0906 2009 49 hello
1: sare budan e ma ka se sa uruko yin bi te tin pe o
3: oruko tele le o padade se ya da solo eki aya me number 1
1: I am number 1
2: number
1: 1 number
3: 1 yes sir aya le bo wa wa ko de oruko de le o papa ba la yali yali
1: faraka I want not àwọn alátìlẹyìn ni ẹ máa pè wọn kì í ṣe ó ń gbọ̀ wọ́n
3: alátìlẹyìn ọ̀lẹ́sàgbẹ́ ọmọkùnrin òkú wáyé
1: o àmì àmì àmì
3: àmì
1: àmì àmì àmì
3: ọjọ́
1: àmì àmì àmì
3: àmì àmì àmì
1: àmì
0: Ọya
1: dori. Olori adura ni babo baba. Segede ogbodo mu yen leke njo na. Ka ma wogun ifuka ki.
4: Hello.
1: Hello sir.
4: Ah, mo sare gula boy. Mani kese sa.
1: Inu mi de dun. Ya lo de ni e. Ah, o da re. Ya lo de ni e.
4: Wa ga ma gba ni wa la.
1: E ka bo si. E wa mo pe
4: ni lo ko e ma dan fa
1: eni kan ko le gba yin mo wa lo po e gba gbe e gba gbe
4: inu inu ere ni ya lede
1: e ba be ni be
4: le e je won mo ma nse ilu
1: adupe lo do
4: o ko be se se
1: amen
4: ele baje
1: amen olohun
4: adu ayo gba ta se se mo ni
1: do na amen
4: bo ki bo gba won lati leyin wa
1: eh
4: wa do boju wale
1: adupe
4: eh ifade asasi abiola yale yale tunde alama na boroboro
1: ko lo baba la wa o oruju kankan oruju kankan
4: ajaya gba e ma
1: mate
4: o
1: amen
4: oju ameri omo ojo e so omo ti o kola
2: yes ma
4: o di godadi mo ki aki o
2: yes sir
4: aya ba mi
1: bere le bere le bere le ke lu le fe
4: e je mele keje
1: o wi lo bade o
4: e je yiri
1: o wi te si mo ni
4: Ọlọ́run
1: dẹ ran ti. Eh, ife da yin laamu tori mo ti gbo yin ti
4: pe.
1: Mo wa fe gise yin.
2: Mm.
1: Ke le je. Eh, kan fun mi ni owe merin pere to ni oba ninu.
4: Merin
1: pere ah ah. Me wa lo ye

0: mẹ́ta wẹ́rí se ọba tó tó bí àárọ̀ ọba rẹ̀ ní oṣù
1: ọba rẹ̀ ní oṣù
2: ọba rẹ̀
1: bí oṣù ibi tí àlóde lọ́nu
0: ọba rẹ̀ bí
1: oṣù
0: baba lẹ́sìn lọ́yẹ́ ni
3: baba mi kára ọlẹ́
0: tẹ́lẹ̀ gbogbo ilé ń kọ́sà
3: àjọ́ta bí o kọ́là
2: láfta
3: ọ̀zọ́ ni jóná
0: ìkọ́lù tẹ́lẹ̀ tẹ́lẹ̀
3: mi yíò
0: àmínà
3: àdẹ̀ kí gbogbo àwọn alásìlẹ́yìn wa lápapọ̀
0: wọ́n
3: ní kòkó wọn lẹ́sìlẹ̀ àní gbọ́bíṣẹ́ ní kọ̀ọ̀kan
0: wọn
3: amọ̀ládé àjọ ṣe ní
0: ẹ̀dọ́kọ̀ ní
3: kòkó
1: irinṣẹ́ alágbẹ̀dẹ mẹ́jọ péré ṣe rí pé tọwọ́ ọ̀fàbọnu.
3: Ọ̀dà ẹ wírì.
1: Ó de ní.
3: Ọmọ owó.
0: Ọmọ ní méjì.
3: Èso.
0: Ọmọ ní mẹ́ta.
3: Iná.
0: Ọmọ ní mẹ́rin.
3: Omi.
0: Omi.
1: Ó di márùn-ún.
0: Afẹ́fẹ́.
1: Ìjì. Àbámọ̀tán wọ́n
0: ṣì ń dán lọ
1: àwọn
0: lọ tó ti lómi olómi olómi
1: bí a water wind
2: omi
1: yẹn láwà máa bá wọn tó kú bíná bá rómi.
2: Hello
1: hello ẹ ká sọ o ọ̀dà àwọn ò rí lò
0: àwọn ò ló ń tiẹ̀ nù. Hello.
1: Hello.
0: Hello.
2: Ọ̀dà kọmọ lọ.
0: Network.
1: Hello.
2: Àwọn náà láwọn ò fẹ́.
1: Ẹ ká sọ o.
2: Ẹ ká sọ sá.
3: Sáré mú.
0: Sáré Buda.
3: Ọ̀gbà bá dé ṣe pàṣẹ lọ yìí kí àyà mi lámbà wà. Àti ìwé ìdíje rádà lẹ́fẹ̀ pàwọ̀. Bírè. Bírè. Ọ̀yà ti bẹ̀rẹ̀ fún bírè kẹfà.
1: Ibeere kelo.
3: Ikefa lemasi.
1: Ibeere kefa.
3: Owo fa ati bole.
0: Okay. Okay. Afeto
1: owo fa bonu.
0: Okay.
3: Ah ah, ati bole.
1: Oda. Ni papa pa ni o. Ah, a lo soju opo Facebook laipe tori ibeere nbe. Oye je nse papa pa fun yin.
3: Ah, oye je ba owo fa bae.
1: Mhm.
3: Ai kogo.
1: Ikara ohun to ge ode lese e ba n pari owe un.
3: Pa to ge ode lese.
1: Ikara ohun to ge ode lese.
3: Ìkàlà ọ̀hún ọ̀gbẹ́ ó jí ọ̀rẹ́ lẹ́sẹ̀. Ó dọ̀gbẹ̀ lọ fẹ́yàwó rẹ̀ lé.
1: Kó fi kí ni? Ó dọ̀bẹ̀ àbí kí wọ́n pé. Ó yẹ jẹ́ lọ sójú òpó Facebook.
2: Lójú òpó Facebook wa ẹ mú gègé àti tákàdá yín o torí bèrè ọ̀gùn gan ni. Ẹ dá orúkọ mẹ́rin tí àwọn ọmọ nàìjíríà ń pe odò ọya ìyún river niger kó tó di pé àwọn èbó sọ ní river niger ẹ̀dá orúkọ mẹ́rin tí àwọn ọmọ nàìjíríà ń pe odò ọya
0: orúkọ ìbílẹ̀ mẹ́rin
2: ìyẹn river niger yẹn kó tó di pé àwọn èbó dé tán wá ṣẹ̀ṣẹ̀ wá sọ ní river niger ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sí wa lójú òpó kódà ojú òpó fífi
1: láyé ìjọ
0: bẹ́ẹ̀ni
1: dáadáa
2: ẹ̀rà ìdáhùn yín olóbó kẹ́ ẹ sọ síwájú
0: mo máa ń fi wọ̀ ń bẹ̀ báyìí
1: ìwọ̀lẹ̀ yìí lò àpẹẹrẹ lèmi lò
0: nígbà wà lọ́kọjà
1: ṣé lọ́kọjà
0: ta
1: lọ́kọjà sábà bí lọ́kọjà ta lọ́kọjà Èkìtì. Hello.
4: Ẹ ká sọ.

0: Ọlámídélá
1: sí mọ́ níyà.
2: Ẹ̀ka àbọ̀ sórí ètò.
0: Bẹ́ẹ̀ni.
2: Ǹta lè wá fẹ́ bánújà lọ́sàn-án yìí?
0: Àìsàn.
2: Ok.
1: Ṣé gbà àkọ́kọ́ Ọlámídélá sí mọ́ níyà rè é?
0: Ẹ̀mí.
1: Wọ́n nígbà àkọ́kọ́ wọn ni.
2: Ẹ jẹ́ kí wọn káàbọ̀.
1: Ẹ̀yin rẹ̀ mọ̀ sára yín látẹ̀wọ́ bí ẹ bá wà o.
2: Ọlámídé international.
3: Fóònù ẹgbẹ́jẹ fóònù ìjẹ́bọ.
1: Ọlámídé international.
2: Àwọn kùdílẹ̀ ìrìnnù jéjé sí.
1: Ọṣẹ wọlé ni. Ọ̀dà Ọlámídé ṣé ń gbọ́ mi o? Ó yẹ mú nọ́bà béèrè yín.
0: Nọ́bà
1: kí lẹ pé?
0: Ẹ̀kẹta.
1: Ìbéèrè
2: kẹta.
1: Àǹtí Lámídé arúgbó wá wà níbi tẹ́ ẹ wà, ṣẹ́ bá wa sún díẹ̀ kú òun bẹ́ẹ̀. Kẹ́ ẹ lè gbọ́ wa dáadáa ni o. Ó dẹ́ máa wá gbọ́ mi o, ìbéèrè kẹta fún àǹtí Lámídé. Kí là ń pè ní gbérí nílẹ̀ Yorùbá? Gbérí.
0: Gbérí. Mi ma.
2: Lámídé.
1: Lámídé.
2: Ó wá rọ. Ọ̀dà. Ọmọ ńjọ mi. Kétò tó parí ọmọ.
1: Wọ́n láwọn ọmọ sọ pa.
2: Nǹkan mọ́ ló nínú.
1: Wọ́n ọmọ nù. Ndéyàn ọba mú.
2: Yọ wà mọ̀ kétò tó parí.
1: 0705-5009-09-0809-7009-409 tàbí 0906-2009-409. Hello.
4: Hello.
2: Hello, sir.
4: Ẹ kú ojúmọ́.
2: Bàbá Fájọ bí Olútayọ ni ẹ. Yes, sir.
4: Bẹ́ẹ̀ni, sir.
2: Ilé ń kọ́ o.
4: Adúpẹ́ o.
2: Ara ò le bí o.
4: Adúpẹ́ ẹ ṣeun o.
2: Yes, sir. Ẹ káàbọ̀ sórí ètò.
4: Àǹtí Mary nǹkan.
1: Sá, mo mọ̀ gbọ́ yín, ẹ ká àsọ bá mi o.
4: Kálá ó le o.
1: Yes, sir.
4: Ẹ kú ojúmọ́ mẹ́ta mà.
2: Yes, sir.
4: Ìbéèrè kẹjọ lọ́sọ̀dọ̀ àǹtí Mary.
2: Ok.
1: Ó tọ́jọ́ mẹ́ta tí bàbá
2: yìí ti wọ́n ni ẹ.
1: Bá mi.
2: A sì wá jẹun ọjọ́ lọ́sàn-án.
1: Ẹ jẹ lọ́sàn-án. Ó yẹ kí ayé kò ríire.
2: Pé ẹ tiẹ̀ tiẹ̀ ṣeun.
1: Pé ẹ tiẹ̀
2: kọ́kọ́ ṣeun.
1: Ẹ ti jẹ.
2: Wọ́n jẹ lọ́sàn-án.
1: Ó yẹ mú nọ́bà béèrè yín.
0: Nọ́bà
1: kelo.
0: Kẹjọ.
1: Wọ́n tọwọ́ ọ̀fà bọ́.
2: Ẹni bí ni làájọ́
1: ni.
2: Ẹjọ́ bí ẹjọ́.
1: Ẹ wá máa gbọ́ mi o. Ẹ kò bá mi dárúkọ nǹkan 15 tí àgbẹ̀ lè gbìn. Ó rọ o, nǹkan 15 tí àgbẹ̀ lè gbìn. Ó yá, tán lè gbìn. Àwọn àgbẹ̀ tí wọ́n máa ń gbìn lóko.
2: Tí wọ́n ń gbìn.
1: Ó de ní.
4: Ẹ̀gẹ́.
1: Ó di méjì.
4: Àgbàdo.
1: Ó di mẹ́ta.
4: Ọyọ.
1: Ó di mẹ́rin.
4: Ìlà.
1: Ó di márùn-ún.
4: Ẹwà.
1: Ó di mẹ́fà.
4: Awúkẹ́.
2: Ó di méje. Awújẹ.
1: Awújẹ ló jẹ́ o.
2: Awújẹ.
1: Bàbá Fájọ bí.
2: Awújẹ.
1: Awújẹ
2: ló ní kẹ́ ẹ jẹ́.
1: Awújẹ ló ní ẹ jẹ́. Hello.
2: Awújẹ. Yes, sir. Ojú òpó òun ọ̀fẹ́ ẹ̀tọ́ o. Ẹ bá láǹfààní àti pípadà. Yes, ma.
5: Hello.
2: Yes, ma.
5: Ẹ ká àsán.
2: Ẹ mà ká àsán ma. Yes, ma.
5: Fátímà yẹn sọ fún dáàtò mi yálé. Ẹ kú ètò.
2: Ẹ káàbọ̀ sórí ètò wa o.
5: Àfi gbogbo yín o, ẹ̀yìn sì sọ lágbára ọlọ́run
2: mọ́tọ́. Ami.
5: Ẹsẹ̀ yóò ní ìjọ́nà o.
2: Ami.
5: Àǹtí Mary, ṣé ẹ rí ń jọ́nà? Ojú ọ̀nà lẹ́sìn dóde wà táàkì wá gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́
1: mi. Wà á ti ẹ̀ ní wọlé.
2: Ẹ wá gba nǹkan yín.
5: Ojú ọ̀nà lẹ́sìn dúró. Pápá lọ́wọ́ yín ni o.
1: Ẹ ṣáà wá ra tíkẹ́ẹ̀tì yín. Ẹ wọ́n fọ́.
5: Ọjà àbára ọmọ tẹ fún mi béèrè ọdún yìí mọ̀ ń lọ lónìí.
2: Ok, ṣé ẹ mọ̀ pé bí ìgbà mo wòrà wọ ní mí ni? Mo ní
5: ohun tí wo mo ní a máa pín ní.
2: Ohun tí mò ń gbọ́ ọ̀dọ̀ mi ló yẹ kó wà.
1: Ó ní
5: ẹwọ̀ ẹ̀.
2: Àsìkò bá lọ́dọ̀ ọlọ́run. Wọ́n ti wọ́dọ̀ mi
1: báyìí.
2: Adúpẹ́. Adúpẹ́.
5: Ẹ fún mi béèrè.
2: Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ni o. Ṣé ẹ gbọ́ mi? Ìbéèrè ẹ̀ lẹ́ẹ̀kẹ́ lu. Ela kelu.
3: Eje mu karun. Eje awo karun.
2: Ikarun. E kan ba mi daruko iwe iroyin mewa pere.
1: Ah, won. Nile.
2: Won mo ma fun ani.
3: Ah, ah. Ano je lo wa iwe me mewa. Ah, e ma pe ze ka iwe iroyin.
1: E bere na.
2: Eyin e bere.
3: Eh ah. Eh ma ti re yin pa re kan lo mo bi aje.
2: Eyin
6: Ali.
1: Ali.
6: Lati kadu.
2: Lati kadu.
1: Kadu. Aha.
6: Yes.
1: Ta le fe ba no ja.
6: Baba baba ye.
2: Ibere le ke lu le fe.
6: Fmine number 1.
2: Number 1. E kan ba mi so agbekale re ni Yoruba 285 naira pere.
6: Kone ay tagnya.
2: Eh.
1: Igba.
2: Igba yen lo fe ko.
1: Hello.
7: No.
2: Hello. Hello sir.
1: Ko
2: ti lo.
1: Ta lo wa nu ogba e ka so o. Ah, ojo ko afa serif o wa to ba yo lohun.
7: Hello.
1: Hello.
7: E ka
1: so. Ta lo npe lati eleyele oruko yi le ko si.
7: Busayo.
1: Busayo lati eleyele. E ka so. Ta le fe ba lo ja.
7: Ba mo tun.
2: Ibere ele ke lu le fe.
7: Eye ke mu ke.
2: Ike.
1: Ikeje.
2: Ikeje.
7: Yes.
2: E kan ba mi daruko Oba ti o ti peju lori apere to si nbembe disin nle Yoruba
7: Ore nbembe disin nle Yoruba
2: Beni O ti lo ogo o ti lo ogun meta odun odun le
7: Nle Yoruba
2: Beni
7: Nle Yoruba
2: Beni
7: Mm-hmm.
2: Ah, eh, wa mo loni ke to to pari.
1: Anti Busayo wa, wa.
2: Eh, wa sa gbe le Yoruba. Mo pe le Yibo. Mo pe le Awusa.
1: Esther, o ya ibere ayeluje ale ko si tori awon idahun ti mo rin bi.
2: O lagbara.
1: Mhm.
8: Ani pe ke da oruko merin ti awon mo Nigeria n pe odu oya. Ko to di pe awon ibode ton so ni River Niger. O ko merin ti awon mo Nigeria n pe odu oya. Ko to di pe awon ibode ton so ni River Niger.
1: Hello.
9: Hello, I can't go.
2: Emaka.
9: Yes. Emi lo fa e lata.
2: E ka bo sori eto. Ah, se mo ti lo ba.
1: Hello, e ba gbo soke dada oruko yin le kan si.
9: Emi lati agbaje.
1: Lati agbaje. Se gba koko yin ni.
9: Eni.
1: Aha, e ka bo sori sare budoma.
9: Yes.
1: Tale fe ba no ja.
9: Anti me.
1: O da e mu no ba bere yin.
9: Ikewa.
1: Ikewa. Mo wa fe ke je ni o se ngbo.
9: O npa la.
1: Ori po je gba akoko yin ni. E farabale nte mo ni o.
9: Oke ma.
1: E ko fun mi ni oro mewa pere. To bere pelu alphabet e.
9: E gba.
1: E gba o de mi.
2: E gba.
1: Ewa o di meji.
9: Efo.
2: Efo.
1: Ewa o di meta.
9: Epa.
2: Eh?
9: Epa.
2: Epa.
1: Epa o di merin.
2: Eyin.
1: O di marun. Ah. Egba mi.
8: Ke si jabo.
2: Ilu atayon, ilu atayon, ilu atayon.
1: Bebe, bebe.
2: Dan dan dan dan dan dan dan.
1: Bebe.
2: Ah, oh, la bara. Dare buda. Ekabo sori tu.
10: Yes sir.
2: Dale fe ba na jawo.
10: Ba moto.
2: Ibere le kilu le fe.
10: Ibere ke dogun.
2: Ibere ke dogun.
1: Customer dada.
2: I'm going to go to the first lady. Tamu no minini. Olorun ni to. Ami.
10: Victoria, lati Agia.
2: Ah, Vicky wani.
1: Vicky baby.
2: E ka bo sori eto.
10: Esa. E wa je ba ba mi. Naja.
2: Se mi le fe ba naja.
10: Eyin. Ani sa.
2: Ah. Oda. E kan e ba mi da ko ba yen se o lo ti peju lori apere nle Yoruba
10: oba to ti peju lori apere
2: eh o si nbembe na disin
10: oba oba igede ekiti
2: igede ekiti
1: igede
2: ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede ekiti igede

0: ọba.
1: Hello.
2: Tawa baba fo wule gbe hello.
0: E ka se ma, mommy abibu ni.
2: Mommy abibu ni.
0: Mommy abibu ni e.
3: Oya kirani yo gamba.
0: Abibu wa ni.
2: Nga wa wa ni tigede.
0: Tigede tigede. Tigede
3: tigede.
0: Tiyin tiyin mo wa so do re.
2: Ami.
3: Ata wa la ti le ni wa.
0: E se.
3: Ami
0: Olorun.
3: Ami o fun mi ni bere ele tarun to ba je ni oga.
0: Ah, intestimony ma bi yin o.
3: E ma fun mi tigede tigede.
2: Baba wo ni eno pa.
3: Ati me yo mu wa. Wa mu wa mo le won tara
0: ah, e kan ba mi daruko oro mewa pere nle Yoruba inu ede laruba wa lati yo
2: oro
3: e lati yo alibari
0: o ma de ni o ma de ji
3: alibari sa adura ta ta daka ta ta gan ya suri bi ka ni irun talat
0: o di meni
3: barika.
0: Yes. Maru.
2: Àwọn olóògbà bẹ̀rẹ̀ wa.
0: Ẹ ní fún ilẹ̀bù máa tún wá fún ẹ̀ nìyí.
2: Lẹ́yìn ẹ̀ tó.
0: Tọ́rọ ẹ̀mí ni mọ́mí àbíbù náà. Kẹ́ẹ̀tì ẹ̀ bẹ̀rẹ̀ lórí àbíbù gan.
2: Ẹ mọ́ àbíbù gan.
0: Gáàsì
2: jábọ́ ni.
0: Apákaṣọ. Mo dẹ̀ mọ́mọ́ tí sí wọn ni o.
4: Ẹ wálé.
2: Ẹ tó gbọ́ fẹ́.
0: Tó dẹ̀ ń dùn mí.
2: Bá a ṣe kẹ́bù wá síta lónìí. Àwọn ẹ̀lú ẹ̀bù ta kó wá.
0: Alailuwa Oba Steven Adegoke egunjo bi elekeji alafo ti ilu afo nipinle Ondo odun 1958 lo debe e ti won da ko un ti gede ti gede un o lelekeji alekini lemi nbere ori jo mi odun 1959 ni alade shuru onigede lo debe odun 1958 ni alafo la won debe ori jo mi eto tun da bi re won ma won first lady nipinle Oyo mo mama wa Kemi Akala mo mama wa Sara Adeola Adesina mo mama wa Mutiu Ladumtiat Ladoja mo mama wa Florence Ajimobi ke to wa kan mama ti won nbe nisin tamunu mi nini makede lodo temi le kan si eyin na ma won oro to po to jari lati nu ide laruba wa to tun da be e mo wi oba o le to gbe kaka ki oba mo ni oji fun ile oba to jo
2: e wa lo
0: won la isi loba ka lojo oba isi pe meji laafin oba si ba lori ohun gbogbo abi be ko
2: beni
0: won loba loni kabiyesi won ni ka ro le ni ti joye ade la fi mo ba na le ke la fi mo
2: ijoye
0: 25 naira tori jo mi adoru le ni gba di marun ni o naira lọ́dọ̀ tèmi.
2: Abẹ́ jẹ́ ń sáré parí òwe òun pápá àpá tó láwọn ìbéèrè tó kù ìbéèrè ọwọ́ náà ni. Ìkara ohun tó gé ọdẹ lẹ́sẹ̀ kò sí onílé nílé ni ẹ má ṣàánú ọdẹ. Torí ọjọ́ míì irinṣẹ́ àwọn alágbẹ̀dẹ mẹ́jọ péré ńgbà tí lọmọ owó bẹ́ẹ̀ sì mú yọ owó mọ́ ìpọ́nrin ẹ̀mú.
0: Ǹjẹ́bà ibẹ̀ Katẹ́gùn wà.
2: Katẹ́gùn àti omi tútù náà mọ ọbẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lójú omi báyìí kẹ́ mo fi gbóná sí ni. Títí dọ̀la táwọn pàdé lórí ìsáré ibùdó ẹ jẹ́ kí àwa látìlẹ́yìn wa. pe se nowo si wa ngbogbo igba te ni kinu awon eyan wa mo dun lori saribudan inu ti yin o ni fi igba kokan baje lai lai
0: baba wa biola yali hamburg ni lu germany baba wa charles okala won washington dc tunde alamola boroboro lu oyo ba mo tan ademola dejumo ireo
2: oluwa mere omo ojo loruko temi
1: esther falade omo ojo dadi ti okola nlo ko mi

0: kumidi rukale egure tura se atari ajana kuta yo won mode le dayaka toro badi ti ka gbo safefe ka ma tara ni baba ju baba lo
1: FM 94.9 I'm feeling that good boy by
2: What's wobe? Can I want ballet my station while I yen but boom? A yellow vibrate here. Frequency is 94.9. 32 FM. A year any. Oh yeah, money. Any ogoni here, a shiril on you come at any. Oh yeah, any. Laugh. Boom. Oh god.
3: Ìràwọ̀ kan yọ omi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Aye se bi se wa ni agbadunnu eto to nparunu re ka ja fe to omo niyan ka si gbe ni afere je lowo are ni je enu ko tete boli ko ikani 32 fm do su pa ran kaye 94.9 lo ba won kan ni

0: 32FM 94.9.
1: Àfojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifehot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pàápàá ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta warawara tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtẹ́ńtì Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtọ̀.

0: 32 FM, 94.9.
1: Hello?
2: Ẹ ká sàn.
1: Orúkọ tí mi
2: Sunday Abolabola tó dọ̀nà àgbà.
1: Ẹ ṣe.
2: Arábìnrin yẹn ní kankan tó fẹ́ ṣe fún bàbá yẹn pẹ̀lú ọ̀rẹ́ yẹn.
1: Ok.
2: Ó jẹ́ pé bó yóò ń sáré ti rí pé bàbá yẹn jáṣẹ̀ kó ríbi jókòó lógún bàbá yẹn.
1: Ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀.
2: Ìkan máa ṣe kan nu méjèèjì. Kí ló dé tó fi jẹ́ pé dandan ló fẹ́ fi ọ̀rẹ́ ẹ̀ fún bàbá. Nígbà tí bàbá rẹ̀ ni tó fẹ́ fẹ́. Ó fẹ́ pa bàbá yẹn ni kò sí nǹkan méjì tó fẹ́ ṣe fún. Bàbá ni kó tètè jára ẹgbà kó má jẹ́ kó ràn lọ́rùn ọ̀sán.
1: Ó lè má fẹ́ pa bàbá ẹ wò mí ó lè má fẹ́ ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀.
2: Èrò ọkàn rẹ̀ tí bàbá yẹn ga kìí ṣe fẹ́ bàbá ló ní débẹ̀.
1: Kódà kò burú. Ta ló sì wà lójú dé lọ́run pẹ̀lú. Hello.
3: Hello, Fáyẹ́mi sí.
1: Mo wà pẹ̀lú yín mà.
3: Ṣé arábìnrin yẹn?
1: Bẹ́ẹ̀ ni.
3: Tó bá fẹ́ wù mà bẹ́ẹ̀, wọ́n jọ máa pàṣẹ nígbà bẹ́ẹ̀ lórí mi.
1: Ok.
3: Òní fún bàbá ẹni building space rárá.
1: Ok.
3: Àtọ̀.
1: Ok.
3: Kí bàbá mọ́ gbàyàwó lọ́wọ́ ọmọ yẹn.
1: Ok.
3: Kó jẹ́ kó kọ́ fẹ́yàwó tí wọ́n fúnra wọn.
1: All right.
3: Òní fún building space o.
1: Ẹ ṣe. Èmi rò pé reason tó ṣe fẹ́ fi kí bàbá òun fẹ́ ọ̀rọ̀ ni wípé ṣẹ̀mọ̀ á lè fún Popsi ní close monitoring. Pé ẹni tí bàbá fẹ́ lọ fẹ́ bóyá I don't know. Ju gbogbo ẹ lọ, ẹ jẹ́ kí n fún yàn kán àbí méjì péré. Torí àkókò kò bá mi ṣọ̀rẹ́ rárá. Bóyá o. Hello.
4: Hello, ẹ kú ètò.
1: Ẹ ṣe sá.
4: Olúwe kò kẹrin nílẹ̀ kan fi.
1: Mo wà pẹ̀lú
4: yín. Bàbá tí mo mọ gbà.
1: Ok. Bàbá
4: ti lè gbà. Wọ́n fẹ́ yàwó fún.
1: Inú ọ̀rẹ́ ẹ̀ ni ọ̀rẹ́ ọmọ bàbá ni bàbá fẹ́ kó fẹ́.
4: Ẹ ní bọ̀dì tó bá rí kọ́ jẹ́. Bí bàbá fẹ́ràn rẹ̀ ni a sọ̀rọ̀ èmi àti ẹnìkan sọ̀rọ̀ yẹn ní àná. Ọba bá yàn wá yàwó.
1: Kéèyàn
4: ní ọmọ mi mo rí ọmọ bọ́ orí ọkọ tó fẹ́. Mo ò túká padà.
1: Mo
4: ní fẹ́ ara wọn ríra wọn.
1: Mo
4: ní fẹ́ ara wọn.
1: Mo
4: ti ń fa wàhálà ní ìbátan nìyẹn. So ó ti bá bàbá rẹ̀ wá yàwó. Ẹ jẹ́ ojú táyé ẹ̀ṣẹ̀ kan. Ẹ rọ̀ pé ẹ̀yin náà lálé ránṣẹ́.
1: Ẹ ṣe.
4: Ní àdúgbò káàkiri.
1: Bẹ́ẹ̀ni.
4: Káàkiri.
1: Bẹ́ẹ̀ni.
4: Wọ́n á mọ sọ wípé àwọn kan 100 naira tí inú ẹ̀ mọ̀ gbọ́n ó ní òtí lélẹ̀ àwọn kọ̀. Ẹ̀wọ̀n fún dẹ́dẹ́ tẹ́tí naira àwọn kan. Àwọn agbẹ́gbẹ́ wà ń kọ owó fúnra wa tíjọba ọ̀dẹ̀ pọ̀. Àdẹ̀rí ka àdẹ̀rí ṣé níbi nǹkan kan tó bá wá pa ewu rẹ̀.
1: Ẹ ṣe. Wípé
4: wọn sọ owó wọn kọ owó.
1: A fi ṣètò.
4: Àwa ń gba aláàmú nílùú.
1: Ẹ ṣe sá, a fi ṣètò.
4: Ẹ ṣe sá, a fi ṣètò.
1: Ẹ ṣe ọ̀rọ̀ lẹ́sọ, a fi ṣètò. Ó ń ṣẹlẹ̀ sáwà náà. Ṣùgbọ́n ẹ ti sọ sílé fún iṣẹ́ rédíò báyìí. Ẹ̀yin ara ilé mo mọ̀ lórí mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe gan ni. So ọ̀rẹ́ yín ọmọ yín Olúwayẹ̀mísí èmi ń ṣẹ́rí padà lọ sílé. 081-66-75-6685. Ìpàdé mi pẹ̀lú yín ó tún di ní ọ̀la lágbára Ọlọ́run. Ẹ wò mí báyà.

0: ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnú kiri gbé sí 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: Lásìkò ẹ̀dá ò ti lò
2: ọ̀rọ̀ gbèsè ayé oníkọ́kọ́ èèyàn.
3: Bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé, bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni. Bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kìí ṣe gbogbo èèyàn ò ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu. Right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé. Torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín. Mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí. Ẹ bá ń súnmọ́ kiní yìí kẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
4: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
3: Ta bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
4: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi hàn àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n tí ò bá ní right information yóò kẹ̀ máa pé báwo ni àwọn tó méèkì ti méèkì.
3: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndógójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
4: Eléyìí ò kìí ṣe sógúndógójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa. Ilé yìí ṣe sógúndógójì rárá.
3: Bó wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global?
4: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára 20 àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn 20 àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
3: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòwò lẹ fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
4: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́ kò tó jẹ́ pé okòwò ní tó yàtọ̀ sí sógúndógójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
3: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé-iṣẹ́ The Essence Global.
4: Eléyìí ò kìí ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kìí ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
3: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
4: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
3: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
4: 09075101004.
3: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kìí ṣe sógúndógójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti yín.
4: Rárá o eléyìí ò kìí ṣe sógúndógójì rárá.
3: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
4: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
3: So is this not a Ponzi scheme?
4: It's not a Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
3: So how do we join the Essence Global Project?
4: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
3: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
4: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
3: So how do we join the Essence Global Project?
4: By mere sending your name and your location to this very number that I want to call now. 090-7510-1004.
3: The number again, sir?
4: 090-7510-1004. 1004.
3: Anfani nla ni wona ti gbo yi lati ile ise the Essence Global Project. Won le yi ki ise sogundogoji be ni ki ise talagbeda. O ni lo ko mo eyan kan wa be eyan meji wa. Ko to di wupe won na o ja anfani to si dolowo doloro ti won na le ma fun eyan to kuro ninu kosi kosi. Gbiyanju ko pe number yi ko le gba itoni lori bo ti se darapo mo ile ise Essence Global Project. Oju opo nle kan si ni 0907510104 0907510104 ẹṣeun o
0: jiri ewo ikanni aderin posonu biwe ba nbe nibi kan eyin lotosi 32 fm 94.9 awada baba awada
5: ilera loro
6: alafia tayo
7: mo ki gbogbo eti to ngbo mi ni dede asiko e oruko mi ni iyafin olawoyin omolara ti gbogbo yen mo si salaye alagbo tori le se wa wa ni agbowo ajesumo bi yuwa ni ilu ibadan mo fe da wa ni moran lori kokoro ninu ara to ndayan lamu kokoro nu eje o ma nfara yunyun o ma nfara tita o ma nfara jijaje teniyan ba ni kokoro nu eje o ma ma da omi ati eje re lamu de bu wi pe yo affect inu oju toju ma ma yunyun toju mama jayan je teyan mama wu bye bye opolopo awon eyan mo kokoro isinorun to ma nle siyan lara to ma nbara je ti ki je ki ara ojo lo te ba tin ri gbogbo ru apere bayi e kan si iyafin salaye alagbo ti a wa ni ajesumo bi ni agbowo ni lubadan ero ba ni soro ti e le pe wa si ni 070 30 90 29 58 lẹ́ẹ̀kan sí 070 30 90 29 58 nǹkan míì tí a tún fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ó ní àrùn ìbálòpọ̀ ó ń ṣe ọkùnrin ó ń ṣe obìnrin gbogbo ènìyàn máa ń pè ní ìfẹ́sọ̀n àrùn ìbálòpọ̀ ó máa ń jẹ́ kí ojú ara máa já obìnrin jẹ àrùn ìbálòpọ̀ yìí ó máa ń jẹ́ kí àwọn nǹkan oríṣiríṣi kó máa jáde bóyá lára ọkùnrin ni àbí lára obìnrin tó jẹ́ àwọn àpẹẹrẹ tí kò da lára wa ìsàlẹ́nu máa ń kọ̀yàn téèyàn bá ti ní àrùn ìbálòpọ̀ ó máa ń kọkùnrin ó máa ń kobìnrin a lè bá pàdé níbi tí ò sí ìmọ́tótó àbí níbi ilé ìgbọ̀nsẹ̀ tí ò ní ìmọ́tótótó àrùn ìbálòpọ̀ yìí èèyàn máa ń kó lára ọkùnrin kan sí ara obìnrin táwọn ìbálòpọ̀ bá ń dàyàn láàmú ó máa ń fà á tó máa ń di ìdíwọ́ fún ọkùnrin àbóbìnrin láti rí èrè ìgbéyàwó ó dáa kéèyàn tọ́jú àrùn ìbálòpọ̀ lọ́pọ̀lọpọ̀ torí ó máa ń ba ẹyin ọkùnrin jẹ́ ó sì máa ń ba ẹyin tó máa ń di ọmọ lára obìnrin náà ó máa ń bà jẹ́ àrùn ìbálòpọ̀ yìí kò sẹ́ni tí kìí dà láàmú ó ń da ọkùnrin láàmú ó ń da obìnrin láàmú ẹ yọjú sí wa ní olúléeṣẹ́ wa tí gbogbo ènìyàn mọ̀ sí iyáàfin ṣàlàyé alágbo ní agbowó ajẹ́súmọ́ bí nílùú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070 30 90 28 ohun mìíràn tí mo tún fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ni àrùn jẹ̀díjẹ̀dí tí èèyàn bá ti jẹ nǹkan tó dùn jù èyí máa dùnyàn ọkùnrin tàbí obìnrin ó ń dọmọ kékeré náà láàmú tí ṣúgà bá ti pọ̀jù nínú ara wa ó máa ń fẹ̀yìn dúdùn ó máa ń fà á kí ènìyàn máa lọ́nu mọ́lẹ̀ ọlọ́run ní gbogbo ohun tí mo dá dáradára ni ọlọ́run ló déwé àtegbò láti máa fi ṣe wòsàn fún gbogbo wa tẹ́yìn náà bá ti dé ilé iṣẹ́ wa tá a dẹ̀ ti dá yín nímọ̀ràn tá a dá yín lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tí ó ń dojúkọ yín ọlọ́run ó fàṣẹ sí gbogbo ohun tí a bá fún yín mo nígbàgbọ́ pé yóò bẹ̀yìn náà lára mu lẹ́ẹ̀kan sí orúkọ mi ni ìṣàlàyé alágbo torí ilé iṣẹ́ wa wà ní agbowó ajẹ́súmọ́ bí UI ní ìlú ìbàdàn láti ibikíbi tí ẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé UI ẹ sọ fún ọlọ́kadà pé ẹ ń lọ sí ajẹ́súmọ́ bí ní iwájú mosque tower kalitu ẹ máa rí wa ń bẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè máa pè mí sí ni 070 30 90 28 lẹ́ẹ̀kan sí 070 30 90 28 àìsàn tí ò gbógun ọlọ́run ò ní fi ṣe wá.
8: Kíni ṣe ọ́ sọ tí ń ṣe ọ́ ṣàlàyé ni ó wà lọ́hùn-ún ó fẹ́ gbádùn.
9: aki dakeku aki wosun daran
10: bi nkan si oto dake
9: bi eni mama fe fi ai mo kan gbe mi ara eni
10: salaye ntin si o
9: aya wogun to lo si salaye alagbo laje tun ma bi agbowo nbadan ti oyan ese kankan ni posin
10: opo ni nkan se lagbo ara to nwikun
9: to bore imale
10: wa salaye
9: ni salaye alagbo laje tun ma bi agbowo nbadan
10: ai ro mo bi ni telomi
9: arun balopo lojo pipe
10: lori
9: to legacy
10: ogbe enu arumalegun
9: atogbe lori awo kan narun ajaka oko
10: mama de otetere
9: si otete soro
10: o legboge amusagbara soro ketekete narun won
9: agbo topo yin oni fe si
10: o galo na bayo ntin se ni
9: pelu amulo ti sese
10: lo fin jun wan se
9: pe won bo kevin kankan lagu ara
10: 08058984013 08058984013
9: whatsapp number
10: 07013902958
9: fun kude kude agbo ara e
10: kan si salaye alagbo laje tun ma bi agbowo nbadan
9: debe salaye ogbagbo o se gbadun tara
11: alai se o mo meme
12: emi mo meme
11: se o mo meme
12: emi o mo meme
11: ah o mo meme
12: mo meme
11: 32 fm 94.9 an fe ni gba gogo agbaye awa gangan ni
12: meme
13: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 fm 94.9

0: ati fantasy fe po si fi yo si ko le ba aladun lori ikona deni po sonu 32 fm 94.9 lowo oro le tuni tori bi mo yin ba yin soro e ati bo sagbere idaya ti wale de yoruba mo de mo pe yin na ti wa ni kale kin bi pe wo lowo ya se lati aro se ara jejeun se asira jejeun pelu ogo olohun na ladura ti emi a se fu wa ka bere ni san san ka ma kira kabo ba se kira saju yen ka bere si ni ma won royin bo se gbe won si ati so nipa karakata ati to se se ko ti be jade iyan lowo ana pelu owo ribi bi ati ribi bi owo se o fin gbe awon agbabolu nu league le gesi oro won o ti di kan duro bayi o tori formula jagba o nte siwaju iyan laarin awon egbe agbabolu to se kanrin kanrin nile europe papa julo nile gesi pelu eyin to n to wa lowo bayi iko man city na ti se ri oro wi pe won tun ti se tan lati lo gbe agbabolu laarin gungun fun iko torede morocco yen ayubu adi le to je pe iko ti arsenal an na le okunrin tele be na so pe gbogbo idunadura ati gbogbo kato obo we ki gbe opoju de site o soju kan na o ti fe se tan laarin iko ti man city ati iko nottingham ti o gbe elliot anderson le won lowo man city ta ba gbagbe wi pe won ti fi awon otan bale ni suwaju sa ta wa e mo pe omo won martin stebert o na wa lara awon agbabolu ti je pe o tara iko ti troyes lore de france e mo pe iko meji ko hun ore de iko to ni awon isakoso to ni iko man city na lo ni iko yi sugbon bayi na won ti da agbabolu won pada sinu ko monaco colore singba fo didi sa tutun ile to nbo lona bakan na asole iyen ps charles won ti ni ohun na ko lo ma re singba ninu ko ti cupax rangers iyen ninu league keji lore de ti england nbe amalapa bomi ewewe mo so fun wa yato si pe agbabolu buadi ayub ti iko morocco yi ile to tabi egbere mukura wa ninu dije ti fe ya agbaye wi pe iko ti man city won fe jagba mo iko ti egbe agbabolu arsenal lowo mo pe iroyin ti gbe o wi pe jeremy monga ti iko ti arsenal te foju si tele iko man city won tun ti wa kan na leyun lorun a je pe eni ba kowo dani ni ona ja ru asiko ta wa bi ron se fi di e mule nu sugbon ta agbara tinu iko ti egbe bolu ti lela lori ede ti france ni pe ona so pe eni ti oba ti je ninu obe ta won se ko lo koku ku si owo koko dani ni bi ron se ngbe la se fi se ti gboyin lowo re le toni kan na de nu dj fe agbaye tori pe idije fe agbaye lo pari awon isele to sele ninu dj awon ati leyin re ko le tan le boroboro tori pe oniruru ogulu tu oko na di sin jade bayi latawon go bi kan si awon ti o to si atawon ti oro hun ti o ye gangan amon won so nipa okunrin kan eleyi to je ayaworo ti e poruko re ni carib court en ti o je pe omo rede egypt ni bebe to da ati akole eleyi to se ninu dj ti fe agbaye to pari tan yato si pe orede re won de ipele eleni 22 ti e tutu tayo nibe hun en to je ayaworan yi o na tun da bebe o fi itan bale nigba teni ko foko si o tumo si pe kaluku le dara pelu ise to ba yan layo to si wa tayo laarin awon akin akegbe bi royin se gbe won se so fun wa pelu rufe akale eleyi to se fun aworan ninu dije fe yi agbaye tori ba se gbo won ni akaworan le ti omokunrin na gbe dani e je nsenu kuko ba le nitumo nigba ta ba de bi ta ti se ipekelu lori oro na to oro argentina ti pada beyin yo afonre kan to gbore lati ana o ti bo sowo ero ti bo sowo mo atawon to mo ti iroye re daya to gbe ni won gangan tori pe siwaju ifese wose e to wa laarin ori argentina ati spain ni bi ti spain ti fe yin won jale ti won oduro lẹ́nu ọ̀nà mú àmì ẹyẹ òun náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé níbùbá tó jẹ́ ti ìyẹ̀wù wọn ọ̀rọ̀ tí olùkí tó jẹ́ balógun wọn ìyẹn lè rẹ mẹ́sì tó bá wọn sọ ọjà tó tutù tó sì ti kárí tí ọ̀pọ̀lọpọ̀ yẹn sì ń béèrè àwọn yẹn ń jọmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń lọ lẹ́yìn ẹ̀ áàdì bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ nígbà tí àkókò tí ìyẹn náà bá tó àníṣe láìsọ nípa ìgbésẹ̀ tí iléeṣẹ́ ìròyìn kan gbé pé cristiano ronaldo níbi fọ́nrán kan tí ẹnìkan fi léde lójú òpó ìlúkara ìyẹn ti instagram ti wọ́n fi bẹ́ẹ̀ wípé gbogbo ọ̀nà ní àjọ fifa tó ń ṣàkóso bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni wọ́n fi pọ̀ orílẹ̀-èdè argentina dé àṣekágbá àní ò sí mẹ́ wọ́n rọ́wọ́ cristiano ronaldo mẹ́ torí abala bíi tí wọ́n ṣe ìfẹ́ràn sí like ronaldo ó tọwọ́ bọ̀ ṣùgbọ́n yóò túmọ̀ sí bóyá òótọ́ ni gbogbo tí wọ́n kọ́lẹ̀ torí inú àkálẹ̀ àwòrán tó gbayé kan wọ́n fìdí ẹ̀ múlẹ̀ àwọn abala bíi tí ó jẹ́ pé àṣẹ ti wáyé nínú ìfagagbága eléyìí tó ní orílẹ̀-èdè argentina nínú gbogbo ẹ̀ náà kó pọ̀ sójú kan náà ti cristiano ronaldo tó sì wá buwọ́lù pé bẹ́ẹ̀ lórí ó wá kù sọ́wọ́ rẹ̀ lórí bóyá mo fẹ́ràn rẹ̀ torí pé agbọ̀n tí mo fẹ́ràn náà ti gbéròyìn ń jáde àbí pàápàá lórí pé orogún rẹ̀ lionel messi gbé ẹ̀sùn tí wọ́n fi kàn pé bẹ́ẹ̀ náà lórí pẹ̀lú argentina kí n kò níyà ti bẹ̀yẹ náà lára àwọn òkò kàǹkà tó ń ṣaláǹgbá pèsè eléyìí tó ń bọ́lẹ̀ lẹ́yìn ìdíje fẹ́ àgbáyé ó ní tó jẹ́ ti ẹni tó jẹ́ ààrẹ fún àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè spain ẹ̀yẹn la liga ńbẹ̀ ó ti mú ògúlù tún jáde báyìí tó ń ti darọ́ ní ọ̀dọ̀ ifatino ló sì lẹ́ sí lórí irúfẹ́ àwọn àṣemáṣe tó wáyé nínú ìdíje fẹ́ àgbáyé àtàwọn ibi tí wọ́n sọ pé ó kù díẹ̀ káàtó sí gẹ́gẹ́ bí ààrẹ kódà ó ti ń pè ó gbanímọ̀ràn pé kó kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àtàwọn àbùkù míì táwọn èèyàn láti gun ibìkan tí wọ́n ń sọ lu gianni infantino ṣùgbọ́n ìyá lára pẹ́pẹ́ tí wọ́n ń dami sí lára ni kíní ọ̀hún mọ́ lára ni ìyàlẹ́nu ó jẹ́ fún àwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ àti àwọn tiẹ̀ nínú kunu níyà yín wípé benjamin tamínú ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù tìyẹ́fù lórílẹ̀-èdè tanzania ele to gba ball fun iko super eagle ni jordan to omokunrin on aja ti pada si di ebi re o leyin to fi ko ti super eagle te gba aso tan won ti video mule pe benjamin taminu ti pada sinu ko iyefu lori ede tanzania lati lo gba ball re siwaju koda gan fi di emule yo darapo mo awon ti won jo mo kopa lati lo mo gbaradi ni orede rwanda siwaju sa tutun ninu league tori ede tanzania biro yin se gbenu ara awon oro ti en so si infantino na ni ero wi pe awon orede ti o kopa nu dije fe agbaye odun 2030 ani ani osi merin o le ni ogota ni o kopa leyin ti ati gba meji o di ladota tan lori ede america bi yin se gbe lawa na se mu si eti gbo ejejo lo lo fe wa bayi na won ti video mule wi pe ipa go ti ko ti super falcon ori ede wa nigeria awon agba oje wa lobirin o ti ku keke si tori bi o ti video mule awon gbo balu bi meji o le ni ogun na ti wa ni ipa go ba se nbara wa foro jewo lara awon to da po mo won ni gloria lose e mo pe omo birin o wa ni bi asekagba idije fe agbaye laarin ori ede spain ati argentina ni bi ti aworan ti gbe pe o nbe lori papa nigba na amo ti ku awon ti nbe le nisin won ti wa di meji le logun te ku ka di enu won ke le mo ya won to nbe nbe atawon ti won reti ni ipa go ko super falcon bo je pe osu ta wa ni DJ ife ya laduláwọ ni o bere iyen ni orilede moroko lara awon tin bele lasiko tan karoyin rashidat ajibade chama canada se glory ogbona christy uchebe sikra 2 isa fatima oloko artistat osuala olatosin demeyin rofiat imran shukura ladi pupo jennifer ichejini risola babajide tony pen comfort erobo francisca odega chiwendu yezo osina chi ohale alimotu ajibade esther okoronko uchena kanu joy omewa ati michel alose to sede awon ti on reti leni yen ton ba titi de gan ni tori mi o ti lori ofe ati ti wo agbon todo won pada debora bi odun gift monday ati for lasade ijamilusi ni won reti leni pe ki won de si ipago ki le mo bi ti won gbe oro ti won gbe gagan iroyin kan je jade ti nu constitution stars iyen ni ijeta loju opo abeye fo won boyo de awon agbon mi sugbo tori bi ti awon sun ni bi je ti kede ismail ayodele gaga gbe agba bolu to je pe o lo ninu ko agba bolu shooting stars lai dagbere awon wa awon ori ti a si fi esun kan awon igun kan gba na ṣùgbọ́n lọ́lọ́ni báyìí ìròyìn ti gbé pé ayọ̀dẹ́lẹ̀ ismail ó ti darapọ̀ mọ́ ìgbaradì kan ti shooting stars the oluyọle warriors tó sì tọrọ àforíjì pẹ̀lú ìwé tó fi sọwọ́ síta wípé ọmọdé ọmọ ẹ̀kọ́ jẹ́ kọ́ máa ra lọ́wọ́ wípé ó ní bó ṣe jẹ́ ni òun tọrọ àforíjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéṣe tá a gbọ́dọ̀ má tú nígbà tí ọ̀rọ̀ bá tó sọ ẹ jẹ́ kí n má ti bẹ́ẹ̀ kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí sínú kulu ìgbóhùnsáfẹ́ 32fm 94.9 abimbola lambi lorúkọ miss sporting crystal mú kí káàbọ̀ á dẹ́gbọ̀n ẹ̀ṣẹ́ kíkan náà torí pé ní ọjọ́ sunday tá à ń wò lọ́ọ̀kan o lè bọ́ síjọ́ míì lọ́dọ̀ tiwọn o torí ní australia níbẹ̀ ni team tissue ni ó ti gba àlejò ìjà tí ó fẹ́ léwura jùlọ nínú ìtọ̀gbésí ayé rẹ̀ gẹ́gẹ́ bí abẹ̀sẹ́kù bí òjò ni ó gba àlejò aero spence junior nínú ìjà tí wọ́n ó jà nígbà pé tí ń lọ bí ọdún mẹ́ta kan tá àti rí spence lórí okùn mọ́ àmọ́ ní òpin ọ̀sẹ̀ yọ jà pẹ̀lú team tissue ní orílẹ̀-èdè australia nílùú tiẹ̀ gangan ẹ̀rọ àwọn ìjà tí ń bẹ́nu káàdì ọ̀hún láti rí kwai madusa tó jẹ́ pé wọ́n sọ bí tòun náà ṣe lọ wọn ò tí ì mẹ́ tí ó bàjá ti ẹ̀nà ní ìpele super middleweight ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ bákan náà stephen fulton ìyẹn ti wàlẹ̀ àtọ́ àti liam wilson ní ìpele super featherweight bákan náà ivan artis àti carlon peters ọjọ́jà ahmad redder àtòun àti paul fleming wọ́n jà pato akoso àtòun àti luis antonio tejeda wọ́n jà ńbẹ̀ yẹn ti nara imi wọ́n sì wọn tí ó bàjá lọ́wọ́ báyìí kí yẹn jẹ́ ti ẹ̀ṣẹ́ kíkan ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí abimbola lambi lorúkọ mi the sporting crystal kí yín o.
1: ridwan adekunle clever kí n káàbọ̀ sí ètò.
2: akínkùnmí ìdọ́lápọ̀ náà kí n káàbọ̀ sí ètò ìgé.
3: ajígalá ọdọ ayé náà kí n káàbọ̀ sí ètò ìgé.
4: islami ọlájúmọ̀kẹ́ búsárì lóko tèmi ẹ káàbọ̀ sórí àkótó ètò náà.
0: yà bẹ́ẹ̀ agolo jábọ́ lẹ́wọ̀n ojo amójú ẹ̀rọ wa nírú àkókò ẹni usman harun alhaji akinyin dada adanrepon of our time babagbọn gbogbo ikọ lápapọ ya mo mọ pé dọlápọ ó ti rí iná torí èmi tiẹ ti kan kinní iná kó tó di pé tónítóní tó tààgì mi àti ẹ
2: ya
0: mo lérò pé kálukú náà ó ti rí fọ́nrán tó ṣẹlẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin argentina àti orílẹ̀ spain kó tó wáyé ǹjẹ́ ni kẹ́nikẹ́ni rí ìyàtọ̀ tó dápọ̀ ṣẹ́nikẹ́ni ti rí ẹ ti rí ẹ sọ̀rọ̀ ẹ ti rí all right ẹ kílẹ̀ rò pé ó ṣẹlẹ̀ ńbẹ̀ wọn bẹ́ẹ̀ bá gbọ́dẹ̀ wọn ẹ wo environment yẹn kílẹ̀ rò pé ó ṣẹlẹ̀ àti àwọn ọ̀rọ̀ àhesọ tó ń jẹ́ jáde.
3: mi ko nkan to sele ninu igba ti won bo ifese won se pari ni an enjoy ni
0: egbe mi so gede ki se mi
3: igba ti mo pe ifese won se pari ni pe e ra igba ti won fe to fun final su pe ifese won se titan ni Rodri Sarri kono our player Argentina lo wa ko lo fi ebo lo fi gba so wa lo ba pe ah pe kloye to fi ma se bayen so ibe na our player yoku ti dasi ko to di pe ga sa ro ba
0: yahu presenter o kan yo si mi bayen o to ni ti o be to ni bi je lo mo ki ifese won se to waye ni mo so Ferrari
2: atokun into sele ko to ri pe ifese won se yen bere e mo bi mi awon to ba je continental ball of sigba orile de Argentina papa julo ninu dije fe agbaye odun e mo pe pona agbabolo orile de Argentina won ti bossita messi ma wa se bota lati wa lead won aso awon kan fun awon agbabolo yen gugu won ma pate won ma jade sugbon ni ojo ti won ma gba ase kagba irufe nkan be o fe sele sugbon ni ona to gba yato tori bi gugu won se duro isowo ti gugu won se nwo gugu won wo bakan bi pe nkan kan wa tun ti sele si won ninu abi nkan kan wa tun sele ninu dressing room igba ti messi na de pada ma bota won so fun won lede won lo ile Argentina pe ki won gbagbe gugu nkan to ti sele
0: god bless you
2: aye
0: god bless you
2: so won o so fun won ni so wi pe gugu nkan to ti wule ni ba won ko sele ki gugu won ri pa won gbagbe e ki won le je ka won gba bo kan je ka won se nkan to le ta won ma se lori papa aye mo ye igba lo de so won pa wi pe kawon gbagbe nkan to ti sele sugbon nkan to sele yen gangan le nikan kon ti le so tori orisirisi aye si oro ohun lo tin lo lori
0: bi awon aye so wo le yin ti gbo
2: awon kokan so nipa wi pe awon gbabo awon to je e mo le bi awon gbabo lori le de Argentina pe won je kan tete raye wole si VIP si aye VIP tori wi pe are orile de America n bo nitori idi eyi de ni awon to je eleto abo won se awon nkan kan ni bi be won je ki won raye wole so bi wakati meji si meta mi nu awon to je mole bi awon pupo na agbabolu yi lo lo ni arin awon ero ko to di bi won wole in to de iya to nbe ni pe won ni awon to je mole bi awon bi orile de Spain awon wole worowo ko si wi pe idaniduro kankan wa fun won so imi nu awon agbabolu yi okan re o bale ko to di pe bolu ibere sugbon mo tu wo lo ni wo bi wi pe irufe nkan ba isele fe to ba ranti idije euro idije copa america ti won gba kan ni orile de america ninu idije to pada ni se wi pe ikan nu agbabolu orile de uruguay Darwin Nunes ni lati fu lati lo ba awon mole bi e wi pe won ja nkan kan si Darwin Nunes lo n gba yan leti to di pe ajo to chamdo bola se gba pada ni pe awon ma find Darwin Nunes ati orisirisi awon gbabolu ni gba yen so o se ko je pe yen lo fa wahala imi temi de tun ri to tun je aye so oro mi ti awon eyan tun so owo ni aye so oro npa wi pe in to n sele ni inu mole bi kan nu awon gbabolu yen wi pe imi inu awon amole bi won ara won o ya ati ri ti Messi dada do leyin fesi won se akoko agbo wi pe ara baba Messi o ya sugbon emi o fe gba yen ge bi nkan to sele gangan sugbon fun emi ko ba ye ke ma tele gugu aye so ato risirisi ti mo ti ri ma fe le so ni so wi pe boya ka pe ni wi pe tita won won le bi awon gba bolu to wa nita ohun lo fa to fi je wi pe ohun so fun won pe ki won gba gugu nkan to ti sele ki won de bo sori feed lati lo gba bo
0: all right je ka gba pa bi lo so joja ta ba da to joja a tu kiri tesi waju dada a jo fo bi ogbon a jo fi gbe ra won 32 fm 94.9 Laughter House, okay, Tete Premier, Mokolani Lubad. I just show out, Nibaji. I'm going to go.

0: Ẹ̀kọ́ ẹ̀lẹ́sà.
1: Sáwọn ẹ̀rọ ti láta ọjọ́.
0: Ẹ kábọ̀.
1: Ẹ àwọn Argentina gún lédè lé ní e.
0: Okay, sir. Thank you so much, sir.
1: Ara yẹ kò sí nítorí rẹ̀ yìí, ara ni.
0: Ọjọ́
1: sọ̀rọ̀ pé gbàtí láti wọ̀ ni.
0: Ẹ ṣeun.

mọ̀ pé ní abala ti orí ètò yìí ní gbogbo ọjọ́ ṣẹ́gun báyìí eré ọpọlọ la máa fi ń ṣe ìyẹn ni pé bá a ṣe mọ ara wa sí dáadáa nínú orin bá a ṣe dára wa lójú nínú orin ẹ gbú àwọn oríṣiríṣi orin lénìí.

0705000949 0809 7000949 0906 2000949 ẹmọ fún nọmbà yẹn lórí tí ẹ lè wò mí lórí ìkànnì 32 FM 94.9 lórí Facebook.

0: ọkùnrin o. Hello, ẹ kú ètò orúkọ yín gangan.
1: Òní Musa lorúkọ mi.
0: Kí lẹ pé?
1: Musa lorúkọ mi.
0: Musa. Láti ibo?
1: Láti Àkànlá.
0: Àkànlá wa kan náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ́ẹ̀. Ṣé ẹ mọ́rin yín ni?
1: Turning point ni yẹn bàbá.
0: Turning point ni.
2: Nínà.
0: Hello.
1: Hello sir, turning point.
0: Turning point ni ta ló kọ́?
1: Láyé kọ́lẹ́ǹsì ni.
0: Ẹ́ẹ̀. Ẹ mọ̀ délé ni. Ọmọ afọkọlàjà.
1: Bẹ́ẹ̀ni
0: bàbá. Ògo wa ń lé Ìbàdàn ń bí ni.
1: Ògo wa ni ògùn ní parẹ́ lágbára Ọlọ́run.
0: Àmì ó ti wà ló ti wà lójú ọ̀nà Kárádà báyìí. Àbẹ́yìn o mọ̀.
1: Àmì ìmọ̀ bàbá bẹ́ẹ̀ ní sọ.
0: Ẹ ti mọ̀ náà nìyẹn tá a bá ti sọ fún yín authentic ni. Ọ̀yá ọ̀yá ẹja kọ̀.
3: Ẹni abí ni Bínda ni bàbá Yẹ́sù
1: fọkànlọ́mọ.
0: Ẹni sùúrù. Ẹni bọ̀dá ẹni sùúrù. Bá.
1: Ok.
0: Ẹ kọ́ fọ́ọ̀t lẹ́ẹ̀mẹta. Ṣẹ́rí pé kọ́ yìí yẹn kí. Òní mú un tàbí ó mú wá wá. Ó kira pọ̀. Àwọn tẹ́ ń gbélura ẹ náà pọ̀ díẹ̀ náà. Ọlọ́run ó ṣà. Ẹ mọ́ ń dọ̀tí ojú sí ẹ́ ti yín nígbà tí.
1: Ọpọlọ ní ìrìn ìjọba.
0: A ó ti yí èmi. Ẹ mẹ́tẹ́ ń bá fàṣà. Ṣé ẹ mọ òfin wa lórí ètò yẹ ẹ̀ ní kọrin yẹn lẹ́yìn ẹ̀dẹ̀ ní ṣáájú kọ́? Ẹ jọ máa kọ́ bí olórin bá ṣe ń kọ́ gangan ni o.
1: Ok.
0: Ọyá ẹ̀ nìyó lẹ̀.

0: ẹgbọ́n ẹ̀wò tí mo gbé òkè tán.
1: ọ̀pẹ gbọ́ ni màá ní wọ́n ti jẹ́ ẹ̀fẹ́.
2: bóòlù ló fi ń gbọ́ bẹ́ẹ̀ yẹn mo ti pa rédíò.
1: ìbẹ̀rẹ̀ mo fi bẹ̀rẹ̀ mo fi gbé bẹ̀ wò.
0: ṣé ẹ̀ ń gbọ́ báyìí ẹ̀ ti ń gbọ́ báyìí náà.
2: ọmọ
1: tó bá ń sìn bó ti wù kórí.
2: mo fẹ́ mọ
0: sọ

tẹnì kan kó má dá kó má dá mi ò pé kí tẹnì kan kó má dá èrò tí kálukú ro kó jẹ ẹtì wọn. Ọmọ àṣírí rẹ yìí o ọmọ ìpìlọ pàtàkì lèyí fáwọn tó yan ọrẹ ẹ jẹ ká rọra ṣe kàdé rọra fún ọrẹ o ọrẹ pa ni ọrẹ ẹdẹ tó ńlá ni ọrẹ bá pọ ju ipò lè yan wa o ọrẹ tí ó pa ní kọlọ máa jẹ sọrọ ẹ.

0: ọmọ ìpínlẹ̀ ọkọ̀ àkílẹ̀ yìí báwọn tó yàn rẹ̀ ẹ̀jẹ̀ ká máa rọra
1: ṣe mọ́tẹ́ máa ṣe báyìí ṣe ìyá mi bí ìṣẹ́jú kan méjì ká fi polówó ọjà kẹ wá pè padà mọ́ wá fún yín ní kọ́rẹ́ǹsì mi ìfìmọ̀ bóyá ẹ mọ kọ́rẹ́ǹsì lóòótọ́ àbẹ́ẹ̀ mọ́
0: dáadáa
1: dáadáa ẹ jẹ́ lọ sí ẹ̀ka tó ń polówó.

0: together.
1: Hi. Just very sincerely, Dean of the Old School here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on Classics, Evergreen Musical Razzmatazz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz.
2: Hit the road, Jack, don't you come back.
1: Classic Soul.
3: I want security.
1: Disco.
2: K-I-S-C-O.
1: Funk. Reggae.
4: When parted, they are
1: high life. And a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The password game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classics Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM, 94.9 radio station. Together, let's reminisce.
5: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ lọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sàn díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kò sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 091-155-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè-tẹ̀ntẹ̀ Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́ tuntun.

0: Bẹ́sẹ̀ rẹ́dí omi, 32 FM ti wà ókè.
1: Ibi tó bá tún kù sí ní kẹ́ẹ̀tù sọ. Ibi tó bá tún kù sí ní kẹ́ẹ̀tù sọ. Ibi tó bá tún kù sí ní kẹ́ẹ̀tù sọ. Ibi tó bá tún kù sí ní kẹ́ẹ̀tù sọ. Báyìí sí mo gbóúnjẹ fẹ́ gbẹ́, mo tún gbà wó bọ̀.

0: sẹẹti mọ báyìí bọ dàmúsá aya bàmúsá ẹnso nlẹ ẹnso a.
1: Tó bá ń kọjú tó lọ sọ̀gbọ̀n owó àbí tó lọ sọ̀gbọ̀n kìkì níbi iṣẹ́ fújì.
0: O.
1: Mo wá náà tán láàrin oṣù kan pé.
0: Ẹ network yẹn ò da.
1: Ṣé wàhálà ni o?
0: Kò jẹ́ ká ẹ gbọ́ wa dáadáa.
1: Padà máa tọrọ, mo wá ká ṣọ lọ́wọ́ mọ́.
0: Ọnú ẹ̀.
1: A ṣe gbọ́ngàn níkan ló ń ja òun ni.
0: Ẹ tún lè rí mi wò bí ìran lórí ọ̀nàrẹ́bù ìjìnlẹ̀ 86.
1: A òun ni a ṣe gbọ́ngàn níkan ló
0: ń ja. Ìyẹn lórí TikTok ni
1: o.
0: Ẹ̀ẹ́.

0: ẹ̀ẹ́ o ìyá mi ṣe wà pa o.
1: Àwà pa ẹ̀kọ́ àlẹ́.
0: Ẹ̀kọ́ ọ̀lẹ́ o, ó kọ yín o.
1: Ẹ̀kọ́ ètò.
0: Ètò ni o.
1: Ẹ̀kọ́ ètò.
0: Orúkọ yín gangan.
1: Rọmọkẹ́ Ọládẹ̀jọ.
0: Rọmọkẹ́ Ọládẹ̀jọ. Ṣé ẹ mọ kọ́rẹ́ǹsì yín ni?
1: Ẹ kú sẹ́.
0: Mo ní ṣe mọ kọ́rẹ́ǹsì tá à ń play yín ni.
1: Èmi ní kí yín ni o. Ẹ̀kọrin lónìí.
0: Ẹ kí ló dé ẹ̀kọ́ lónìí?
1: Mi ò gbọ́.
0: Mi gbọ́.
1: Owó ifọ̀ mi ò pọ̀.
0: Sorry, ẹ lọ rowó ni o. Torí ẹ fẹ́ fowó gbowó ni o. Àwọn eléyìí máa ń gbẹnu sí dáadáa ní tiwọn. Ó ti mọ́ wọn láà. Lẹ́yìn iṣẹ́ lè ètò yìí 32 FM ràdí 4.9 eré ọpọlọ la máa fi ń ṣe. Àti pé mo ní tádì gan-an ọ̀rẹ́ mu lẹ. Ẹ lórúkọ yín gangan. Ilẹ̀ wẹ̀yì. Amisi Waidi. Amisi Waidi, Amisi Waidi, àbúkẹ́ wókọ yín.
2: Odinjo, bẹ́ẹ̀ ni àbá.
0: Amisi Waidi, àbúkẹ́ lẹ pọ́ kọ yín.
2: Bẹ́ẹ̀ni sẹ́, bẹ́ẹ̀ni.
0: Èmi ò gbọ́ yẹn rí Amisi Waidi ń bí o.
2: Bẹ́ẹ̀ni sẹ́.
0: Mo ti gbọ́ yín.
2: Mo bá jẹ.
0: Àmì o. Mo ń gbọ́ yín. Ẹ sọ̀rọ̀. Wọ́n láà mísì ẹ̀wọ́ mísì Waidi ń bí o. Torí Waidi ò dágbére fún àbóhùn lọ́bì kankan, a sì mọ̀ mísì.

0: mọ̀ pé bí tá a bá lọ káàkiri àgbà ńlá ayé wọ́n máa ń rí tracy sí èdè lẹ́nu wa ni wọ́n tún ti dé o ará àbàdàn yìí tún ti dé o. Da gbogbo lẹ̀rú nísìnyí ni
1: ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá
0: ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ́mọ ajá ṣiṣẹ́ ọlọ

0: àwọn àlórí ètò ta pè ń lẹ́yìn iṣẹ́ kẹlẹ́ akínbọ̀dé délé ìjìnlẹ̀ ọmọ tá ń sọ́tàn sọ́tàn ọmọ tá ń ròyìn tá ń ròyìn ẹ̀tán tí ò kí ń gbọ́ rédíò ni ajẹ́pọ̀ ò sí lórí social media nìyẹn ò sí lórí tiktok mi nìyẹn
1: tòkíọ́yá sáà náà ni ròyìn okun
0: tó o bá ti tẹ àtọ́nọ́rébù ìjìnlẹ̀ 86.

94.9 ṣó lè kọ́ ẹ̀sálì bó ṣe kọ́ yẹn bí kọ́rẹ́nsì ṣe gbélẹ̀ ṣó lè gbélẹ̀ bẹ́ẹ̀ gangan ó lè mọ́ àjò òun nìkan a tún lè gbapá àbòmí lọ́wọ́ kò yẹ yín torí tá a bá ṣẹ́ báyìí náà kò sí ti fi ń ṣe ni a lè gbapá báyìí náà lọ.

0: ẹ̀gá àbọ̀ padà sórí ètò ìtàpín lẹ́yìn iṣẹ́ rèé ọjọ́ ṣẹ́gun obìnrin lọkọ̀ méjì a sì fi pàkà mọ́ ta tún rèé o ta rèé o ẹ ti switch sórí paso straight ọyá ẹja jòpọ̀ káwọ bó ṣe fẹ́ lọ. Ẹjẹ́ bèrè fẹ́ olúníyì ẹni sùn.
1: Ọmọ Nàìjíríà ṣe ń gbọ́.
0: Bọ̀dá ẹni sùrù. Ṣé ẹ ewo lẹ gùdù sínú méjèèjì kọ́rẹ́nsì àbí pàṣù?
1: Àti kọ́rẹ́nsì àbí pàṣù bàbá.
0: Ó la la la la la lórí.
1: Ìyẹn mi náà méjèèjì ọmọ mi náà.
0: Ẹ ti ń sáré owó yóò máa já o yóò máa já tútù ọ̀dẹ̀ nísìnyí o.
1: Ó yá bàbá yá.
0: Ṣé ẹ lọ́mọ́ kà ní bọ̀dá dáhùn sí? Ó wù yín àbí?
1: Jerusalem
0: ok down si Jerusalem lẹ fẹ lọ Ọlọrun o fun yin lọ fẹ lase laipẹ a pade ni Israel ẹ kọrin
1: Ẹ wo ojú ọ̀run àlàálà bí
0: ìdó ojú ọ̀run máa lé o.
1: Ajibola ka omo re ti gara fa
0: eni suru boda e murin e kan lo iko ni o
1: aba
0: igbo paso kan yen boda yi e paro bẹ́ẹ̀ kọ́ ẹ mọ́ jiyàn.
2: Ibi tí wọ́n ti sàmì iná ti ń ṣàdúrà.
1: Ṣàdúrà
2: àlọ́gbà.
1: Ṣàdúrà.
0: Ó yá.
1: Àlọ́gbà yìí pẹ̀lú ẹ̀rọ. Ẹ bá mi ṣáájú ìṣòro. Pàgọ́dà mi ẹ̀ bá mi ṣáájú ẹ̀rọ.
2: Ó padà sàmì ọ̀dọ̀ ìṣòro tó dúró
1: lọ́yà.
0: Ìgbọ́n ní àgbẹ̀dẹ̀ mi ṣàkóso ìṣẹ́
1: Àwọn ọ̀tá mi bọ̀ lába ẹ̀ka o.
0: Bàbá dáǹsì ayé kò ní wọ́n ń lò. Wọ́n tó àwọn lyrics yẹn bó ṣe lọ.

0: together.
1: Kubaje 24, 20 meter, bit 22, shot, if they hear, but Luaro Nibu Kony Bani Dore, Conte 32 FM 949.
2: Stay updated with the latest headlines. Catch an in-depth analysis of top stories, making headlines across the dailies on Papers Review every weekday, 6:30 to 7:30 a.m. and Saturdays, 6 to 7 a.m. right here on 32 FM 94.9.
3: Ẹni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bari bẹni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 091-155-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni

ojojúmọ́ náà là ń kìlọ̀. Àmọ́ ọmọdé tó bá fẹ́ gbọ́ kò nílò ká ṣe máa wá kìlọ̀, máa pariwo, máa fẹ̀ fún, máa ranjú wọ̀n, ranjú kàn. Ìyá bàbá mi, bàbá Ìsàní kẹ́ omi lání. Kọ́lọ́hun ó bá ń délẹ̀ fún màmá yẹn. Nígbà ayé màmá yóò pé ọmọ tó bá máa já ṣàmú láyé kékeré ni ó ti máa jẹnu ṣámú ṣámú ṣámú. Fẹ́mi o, ọmọ tí ó bá já ṣàmú láyé kékeré ni ó ti máa jẹnu ṣámú ṣámú. Ìyá bàbá mi ló máa ń sọ bẹ́ẹ̀. Fúdi èyí, ọmọdé náà tó bá fẹ́ gbọ́rùn kò ti gba bá fẹ̀rẹ̀ sí ní ranjú wọ̀n tá ń ranjú kàn tá ń fẹ̀ fún gbólà. Ẹ̀ka alẹ́ mo dé. Jẹ́ aṣọ́ pa ọláwọ̀lú arìnrin oyè wọ́jà. Ẹ̀ka alẹ́ o. Nírun rí òwúrọ̀. Bójúmọ́ bá ti mọ́ ẹ̀rí wúyẹ́ làbá lẹ́nu ṣú. Pẹ̀tẹ̀ pútú báyìí ní ṣẹdìyẹ àbá. Inú òní bí baba aláwo kó fajá bọ fá. Inú òní bóníṣègùn kódògun ẹnu. Kọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ á dẹ̀. Ẹ̀ka alẹ́ ẹkú lé o. Gbogbo ẹ̀yìn ara alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò yìí o. Ẹ̀yin ìyá mi ọ̀rẹ́rẹ́ mo máa ṣí fìlà ẹ̀ka alẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ nǹkan kan mo ṣí fìlà ẹ̀kú ilé ẹ̀ka alẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ̀ sì dá nǹkan mọ̀ ẹ̀ka alẹ́.

ẹ̀ kaalẹ́ o. Ó lẹ̀ yìí mo bóde kí n tó wọlé. Èrò ọ̀nà mo sì bóde kí n tó wọlé n gbọ́dọ̀ sílẹ̀ tẹ̀. N gbọ́dọ̀ ṣìwé, n gbọ́dọ̀ ṣiṣọ́. Ìbá gbogbo ajunilọ́lá lé òní láti igun sígun láti rọ̀ sírọ̀.

àwọn kò tẹ ń wo yìí anoa ni wọn ń pè anoa anoa anoa tàbí kẹ pè ní dwarf buffalo ohun tí mi ò fi ní fún àwọn tí wọn pè ní buffalo ni wípé ẹranko tá a mọ̀ sí buffalo ilẹ̀ africa ló wà ìyẹn ní ẹfọn ẹ̀yà ẹ̀ tó wà ní india ni wọ́n ń pè ní indian bison ẹ̀yà wọn tó wà lamẹ́ríkà ni wọ́n ń pè ní american bison ṣùgbọ́n ẹranko buffalo ilẹ̀ africa ló wà òun ní ẹfọn eléyìí anoa ni wọ́n ń pè tàbí kẹ́ kúkú pè ní dwarf buffalo a sọ nípa crocodile ìyẹn ọ̀ọ̀nì nígbà ó yá a tún sọ nípa ẹranko kan tí mo pè ní dwarf crocodile ìyẹn ni lẹ́gùgù dwarf nú ẹ̀ ni wípé ó kéré sí ti àkọ́kọ́ dwarf crocodile eléyìí ó ara ara crocodile eléyìí náà ìdí tí wọ́n fi ń pè ní dwarf buffalo ni wípé kò tóbi tó buffalo tá a mọ̀ gangan kò tóbi tó ẹfọn lóòótọ́ ìran àwọn ẹfọn ni ṣùgbọ́n kò tóbi tó wọn ni wọ́n fi ń pè ní dwarf buffalo òun ni ẹ̀yà ẹfọn tàbí ẹ̀yà màálù nú igbó tó kéré jù ní gbogbo àgbáyé àwọn eléyìí tẹ́rìn rí tí wọ́n ti tóbi ìmí wọ́n zoom ẹ̀ ni wọ́n sún kámẹ́rà mọ́ ìmí ó ti dàgbà dé òpin bẹ bá sì rí ẹfọn ẹfọn lè tó bí kápa bí mẹ́rin eléyìí pọ̀ tẹ bá rí ẹfọn tó tóbi gan ẹranko yìí ẹ̀yà àwọn méjì ló wà àwọn kan wọ́n máa ń pè wọ́n ní lowland anoa àwọn kan mountain anoa àwọn ti lowland yìí orí ilẹ̀ náà máa ń gbé àwọn ti mountain anoa yìí àwọn máa ń wà lórí ibi tó bá ga bí àpáta òkè gelemọ̀ gelemọ̀ orílẹ̀-èdè indonesia nìkan ṣo indonesia nìkan ṣo lẹ ti lè rí ẹranko yìí ẹ lè rí níbòmíì bẹ́ẹ̀ bá rí níbòmíì ẹ lè rí nínú igbó níbẹ̀ orílẹ̀-èdè indonesia nìkan ṣo lẹ ti lè rí inú gbódò ni wọ́n sì máa ń gbé àwọn gbó tó jẹ́ wípé omi kìí jìnà síbẹ̀ tó dò máa ń wà ńbẹ̀ tó máa ń tutù tó lóyìnbó ń pè ní rainforest ẹ wá máa gbọ́ bẹ bá rí akọ wọn tó ti dàgbà dópin gíga wọn dé èjìká kìí ju bí 70-100 centimeters lọ 80-100 centimeters centimeter bẹ bá ṣèṣirò ẹ bí inches 28-39 inches 28-39 inches ló máa jẹ ní gíga bàbá wo bí wọn ṣe gùn tó àbí wọn ṣe tóbi tó mọ bá gbé sórí ìwọn ẹranko yìí dwarf buffalo ara ara ẹfọn ó máa ń tóbi 150-300 kilograms 150-300 kilograms ní títóbi àtakọ wọn àtabo wọn ni wọ́n máa ń ní ìwo ṣùgbọ́n ìwo wọn kìí tóbi kìí gùn bí tàwọn ẹfọn àkọ́kọ́ ìwo wọn kìí lọ bí wo àwọn ẹfọn bó ṣe máa ń lọ ìwo tí wọ́n kékeré báyìí ni ó lè tóbi díẹ̀ ju ìwo ẹtu lọ ṣùgbọ́n kúrú kíní o ìwo wọn yìí kìí gùn ṣùgbọ́n ó léwura dáadáa ìwo wọn kìí gùn ṣùgbọ́n ó máa ń dúró ńlẹ̀ dáadáa ìwo wọn kìí sì lọ ó máa ń dúró ó máa ń nọ̀rọ̀ ni bí ọmọ ogun ìwo wọn yìí ni wọ́n máa ń lò láti gbára wọn kalẹ̀ báwọn ẹranko kan bá ń dúnkokò mọ́ wọn àwọ̀ tó wà lára àwọn ẹranko yìí bí àwọ̀ dúdú tàbí àwọ̀ ilẹ̀ ńlẹ̀ tó súnmọ́ dúdú dark brown tàbí black òun ni àwọ̀ tó máa ń wà lára wọn àwọn míì máa ń ní funfun díẹ̀ bóyá níbi gbáyà níbi ọrùn
tabi ni bi kun won sugbon dudu gan ni awo won ta mo si predominant color to bu won ni gbogbo ara won awon eranko yi oni tiju eranko ni won o they are very secretive won ise eranko ti o ma hoge ti won ma wa pariwo kaakiri koda ele ma mo bi won ba wa nbi kan tori ton ba ti re eyan bo ba wa nu bi kan ton ba ti re eyan ko to ti e ri won won le ti sa lo won ma ntiju gan awon eranko ti won pe ni anoa tabi ke pe ni dwarf dwarf buffalo oni ti ju eranko ni won asiko te le ri awon eranko yi loju momo laaro kutukutu bi won ba nwa jije mimu bo ba fi dosan to orun ba tin ran won a lo tun sa pamo sibi ti won fara pamo si bo ba tun do wo oro le won a tun jade lati jeun ko to di pe won lo sun e ti ri wi pe oni ti ju eranko ni won lo to dwarf buffalo

yàtọ̀ sáwọn búfálò gangan àwọn ẹfọ̀n tó jẹ́ pé àwọn máa ń rìn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn dwarf búfálò ní tiwọn wọn kì í sábà jẹ papọ̀ ológun dá dúró ni wọn ẹ lè rí wọn papọ̀ bẹ́ẹ̀ bá rí ìyá kan àti ọmọ ẹ̀ tàbá àwọn ọmọ ẹ̀ tàbí akọ àtabo tó fẹ́ tanra wọn wọ kọ̀rọ̀ kan lọ ṣe kíní bolo kejì lẹ lè rí papọ̀ akọ àtabo tó fẹ́ ṣe yùnkìyùnkìn tàbí ìyá àtọmọ ẹ̀ yàtọ̀ síyẹn kò sí tí ò lè ṣẹlẹ̀ nínú gbóná ṣùgbọ́n wọn kì í sábà jẹ papọ̀ wọn máa ń dá wà ní balógun dòdò ń dá wà ní àwọn ẹranko yìí àwọn ẹranko yìí wọn kì í ṣe ẹranko tó ń pa ẹranko jẹ o ẹranko ajẹwéjì so ni wọn kí wọn máa ń jẹ ewé kí wọn máa ń jẹ koríko kí wọn tún máa ń jẹ èso kí wọn máa ń jẹ àwọn ìtàkùn igi tí ò tí le dáadáa àwọn èso tó bá jábọ́ látorí igi nínú igbó wọn máa kúndùn ẹ o dwarf buffalo

lálẹ́ yìí. À ń sọ nípa ẹranko kan tí wọ́n ń pè ní anoa ANOA. Wọ́n tún máa ń pè ní dwarf buffalo. Ẹ̀yà àwọn ẹfọ̀n ni, ṣùgbọ́n kì í ṣe ẹfọ̀n tilẹ̀ wá ń bí. Ìlú Indonesia nìkan ṣo lẹ ti lè rí àwọn ẹranko yìí. Ibola Bade, mo ní wọn kì í ṣe ẹranko tó máa ń jẹ ẹranko ẹgbẹ́. Ẹranko ajewéjèso ni wọn. Àwọn ẹranko yìí lára àwúlò wọn ni wípé ọ̀pọ̀lọpọ̀ igi tẹ́ ẹ máa rí nínú igbó. Àbí ta ló lè sọ pé òun lòun lọ gbin igi sínú igbó? Ìjọ ò lẹ́tí, kódà àwọn agégẹdú gan tó fi ní bí ẹ bá gégi ẹ máa gbìn míì padà. Mélòó nínú wọn ni wọ́n máa ń gbin míì padà? Mélòó nínú wa la máa ń sọ pé káti ẹ̀ lè dáàbò bo inú igbó àti ìṣẹ̀dá, ẹ já lọ gbin igi sínú igbó? Àwọn ẹranko yìí lára àwúlò wọn ni wípé wọ́n máa ń bá wa gbin igi. Ṣé ẹ mọ ìwúlò igi nílé ayé àwa èèyàn? Bọ́lọ́run bá pa gbogbo gbóhun, gbogbo igbó tó bá parun, tí gbogbo igi, gbogbo ewé tó parun, àwa èèyàn gan ẹsẹ̀ wa ń mì. Àwọn inú igbó, àwọn ẹranko yìí máa ń gbin igi. Báwo wọ́n ṣe ń gbìn? Bọ́ bá jẹ èso, ẹ mọ̀ wípé mo ní wọ́n máa ń jẹ èso tó bá rẹ̀ dànù, tó rẹ̀ sílẹ̀ láti orí igi. Bọ́ bá jẹ èso, lára àwọn èso tí wọ́n jẹ yìí, bọ́ bá ṣe ìgbọ̀nsẹ̀, ibi tí wọ́n bá ṣe ìgbọ̀nsẹ̀ sí, nínú àwọn ehó èso yìí á tún dìde látara ìgbọ̀nsẹ̀ wọn nínú igbó ńbẹ. Igi ìmí á tún hù, àwọn á tún jẹ̀ míì, wọ́n á tún máa rìn káàkiri, wọ́n á tún ṣe ìgbọ̀nsẹ̀ látara bẹ̀. Igi ìmí á tún hù, àwọn ẹranko yìí, wọ́n pẹ̀lú àwọn ẹranko tó ń bá wa dáàbò bo inú igbó tí wọ́n ń gbin oríṣiríṣi igi. Ìdí nìyí tó fi jẹ́ wípé a nílò láti máa dáàbò bo àwọn ẹranko kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko pàápàá ní táwọn òyìnbó tí wọ́n fi ṣe dáadáa jù wá lọ ní apá bẹ̀yẹn nìyí. Torí àwa káwa pa ẹranko làwa mọ̀. Ẹ̀yin ọdẹ, ẹ̀yin bàbá mi ọdẹ, báyín wí ó ṣògún ikú ẹran, ó ṣògún ikú ẹran, ó ṣògún yìí ẹran á kú èèyàn ayé. Ọlọ́run dá àwọn ẹranko yìí fún lílò wa náà ni. Lára lílò wa náà ni pé ká lè máa jẹ wọ́n, ṣùgbọ́n a gbọ́dọ̀ pa gbogbo ẹranko tán. Àwọn òyìnbó wọ́n gbọ́gbọ́n pé táwọn ẹranko bá ti ń fẹ́ tán nu igbó, ẹ̀yà ẹranko yìí ti fẹ́ tán, tó bá sì tán a lè rí wọn mọ́. Wọ́n á wá kó ìwọ̀nba àwọn tó bá kù, wọ́n á ṣà wọ́n, wọ́n á kó wọn lọ ibì kan, wọ́n á máa tọ́jú wọn, wọ́n á máa dẹ wọ́n síra wọn kí wọ́n ba lè gunra wọn, kán ba lè bímọ. Bọ́ bá ti rí pé wọ́n tún ti ń pọ̀, wọ́n á tún lọ dà wọ́n sínú igbó. Àwa ṣà ń ṣe bẹ́ẹ̀, àfi káwa pa ẹran. Pàù gbólà pò. Ẹ̀yin bàbá mi ọdẹ, ẹ jẹ́ a máa ṣọ́ṣe o. Àwọn ẹranko yìí, bó tilẹ̀ jẹ́ wípé ìlàkàkà àwọn àjọ tí wọ́n ń gbógun, tí wọ́n ń rí sí kí ẹranko má tán nílé ayé, wọ́n ń gbìyànjú o, ṣùgbọ́n àwọn ẹranko yìí ti ń tán lọ nínú igbó lórílẹ̀-èdè tí wọ́n wà. Àwọn oníwádìí kan sọ wípé ìwọ̀nba àwọn tó kù nínú igbó ní Indonesia tán bá kà á dé kọ̀ọ̀kan ìjejì, bóyá ló tó 2,000. Àwọn ẹranko tí ó sì máa ń pa wọ́n jẹ ni àwọn ẹranko bíi ejò eré tá a mọ̀ sí python. Àwọn ọ̀ọ̀nì tí wọ́n tóbi gan, wọ́n máa ń fẹ́ràn láti pa àwọn ọmọ wọn jẹ ju àwọn nílanu wọn lọ. Ọ̀tá tí wọ́n wá ní jù òun làwa èèyàn, ìyẹn àwọn èèyàn tí wọ́n máa ń dọdẹ wọn. Wọ́n ń dọdẹ ní ìlú òyìnbó náà, ṣùgbọ́n kò tó tọ̀dọ̀ wa ń bí. Kí wọ́n sì máa ń torí ẹ̀ pa àwọn ẹranko yìí, torí ìwo wọn.

àwọn ẹranko èyí tán bá ń sìn wọn bí irú eléyìí tẹ rí tí wọn ń sìn yìí tẹ ń wò nínú fídíò tẹ ń wò yìí wọn lè lò tó bí ogún ọdún sí ọgbọn ọdún bọ bá ń ro oúnjẹ jẹ tí wọn sì ń tọjú wọn ṣùgbọn àwọn tó wà nínú igbó àwọn kì í lò tó bẹ́ẹ̀ o bí èèyàn ò pa wọn àwọn ẹranko tí ó ń pa ẹranko jẹ wọn pa wọn bẹ bá fẹ́ mọ ìyàtọ̀ láàrin akọ àtabo tẹ ẹ bá tètè dá wọn mọ akọ ó máa ń dúdú ju abo lọ bẹ bá rí lè tó jẹ dúdú ni wọn wọn máa ń tóbi díẹ níwọnba wọn ò tóbi tó ẹfọn wọn ò tóbi tó màálù ẹsẹ wọn rí kú kùkú ìrú wọn máa ń gùn díẹ àwọn náà fẹràn láti máa yí ara mọ ẹrẹ bí ọpọlọpọ àwọn ẹranko míì

ó ti yàn. Ó tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàgẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.

0: Òkìtì ọ̀gá òṣèkú gidi wọ̀ fọ́baládé. Ọba Lúgan nìkan ló mọ iye ọ̀nà tí kán tọ̀. Ṣé ti kágbọ́n sáfẹ́fẹ́? Fẹ̀yìn ẹ̀ 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Ode o mama de o Hakim o mama sat ti de.

ìlú Anambra lórílẹ̀-èdè Nàìjíríà. Arákùnrin kan wà ńbẹ̀ nílé ìjọsìn kan tó jẹ́ choir master olórí ẹgbẹ́ àwọn akọrin. Òun ni arákùnrin yìí nílé ìjọsìn kan ìyẹn nílùú Ala ní ìpínlẹ̀ Anambra. James Onuora òun lorúkọ arákùnrin yìí. Arákùnrin James yìí òun ló ṣàṣemáṣe òun ló fà á tí wọ́n fi mójú ẹ̀ balẹ̀ ẹjọ́. Àṣemáṣe tárákùnrin yẹn wá ṣe èyí náà fẹ́ gbọ́ àbí. Yàtọ̀ sí wípé arákùnrin yìí jẹ́ ọ̀gá akọrin, kódà a tún máa kọ́ àwọn ọmọ ìyẹn nílé ìjọsìn. Ìyẹn ní ilé ìjọsìn Catholic kan tí kò jìnà sí Onisha. Ṣàìdédé lọ́jọ́ kan larákùnrin yìí ló pe ìyá ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n wà ní ilé ìjọsìn yìí. Mọ́mì, mo fẹ́ rí yín o. Ìyá náà súnmọ́, ó ṣe bí ẹni wà nínú ẹ̀mí náà ni. Ó ní lórí ọmọ yín ni. Ẹdẹ̀mọ̀ táwọn abiyamọ bá ti gbọ́rọ̀ lórí ọmọ wọn báyìí, ara wọn ń lélẹ̀ mọ́. Kí ló ṣẹlẹ̀, kí ló tún ṣe? Kì í ṣe bó ṣe nǹkan kan o, àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ sọ́mọ yín. Ara ìyá tún bù má sọ jọyìn. Lójú òpó Facebook bàbá ẹ̀wọ̀n Alhaji Hakeem Hamzat, bàbá Lomilamu One, ni mo rọ́wọ́ yín ńbẹ̀ o. Ṣé láti ibi tẹ́ ẹ wà yẹn lẹ tún ti ń rọ́mọ ẹ̀wọ̀n bàbá yìí? Àní kẹ́ ẹ fẹ̀dọ̀ lórí òróòró. Wọ́n bá ṣe ń gbé tọ kí wá kán máa gbé chicken tẹ̀lé kẹ́yìn máa jẹun kínú tí yín máa dùn. Àgbà tẹ́ ẹ tún rí pé ẹ darapọ̀ mẹ́tò yìí, kò sí wàhálà, ẹ jẹ́ a máa ṣe kínú yìí lọ. Ìgbà tárákùnrin yìí pe ìyá yìí, ó lọ́mọ yín tí mò ń wò yìí, a ní láti ṣiṣẹ́ ìràpadà fún iṣẹ́ ìtúsílẹ̀, a ní láti ṣe é fún. Nítorí ọmọ tí mò ń wò yìí, ẹ̀mí burúkú kan wà nínú ẹ̀, kódà àwọn ẹ̀mí burúkú tó yẹ pé ó ń tinú omi wá. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní marine spirit. Àláwọn ẹ̀mí burúkú tó ń tinú omi wá yẹn, ó ń bẹ lára ọmọ yìí. Ẹ rí bó ń ṣe wọ́n ran wọ̀n rán ni. A ní láti ṣiṣẹ́ ìtúsílẹ̀ fún wọn, ká ṣiṣẹ́ ìràpadà fọmọ yìí. Àmọ́ bàbá máa ṣiṣẹ́ yìí, lè ṣe ń church rárá, kò lè jẹ́ lè jọsìn. Ẹ jẹ́ kó wá rí mi ń lé, ẹ fi ṣọwọ́ sí mi ń lè máa ṣiṣẹ́ yìí fún. Torí ẹ̀mí yìí, ó gbọ́dọ̀ kúrò lára ọmọ yìí.

àjọṣepọ̀ yìí ló wá fà á tọmọ yìí fi lóyún sínú tí ìyá ẹ̀ fi rí wípé choir master ó ti lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí ọgbọ́n àrékèrékè ó ti fi bá ọmọ yìí ó ti fi bá a lájọṣepọ̀ ó ti fi bá a fipá ní àjọṣepọ̀ àjọṣepọ̀ yìí òun ló wá fà á tọmọ yìí fi lóyún o tó dẹ̀ jẹ́ wípé ní oṣù kẹrin ọdún 2026 yìí ọmọ tá à ń sọ yìí ó ti bímọ nínú oṣù April ọdún 2026 èyí ló wá fà á tí wọ́n fi gbé ọ̀rọ̀ lọ síwájú ilé ẹjọ́ mò ń bọ̀ ná

àwọn tí wọ́n gbẹjọ́ rò fún ọmọbìnrin yìí wọ́n rọ ilé ẹjọ́ o wípé ẹ fọmọ ọkùnrin lẹ́wọ̀n gbére ó tiẹ̀ lọ máa lo eléyìí tó kù ń gbé sí ayé ẹ̀ kó lọ máa lò lẹ́wọ̀n àmọ́ àwọn tó ń gbẹjọ́ rò fọmọ ọkùnrin náà ni ẹjọ́ ẹ fi àánú sínú ìdájọ́ yìí ìbàtà adájọ́ máa gbọ́ tọ̀tún tòsí adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ wípé lórí wípé ó fipá bá ọmọbìnrin yìí lò pọ̀ kó lọ lo ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kó lọ lò ó wá kó sáré lọ lò ó wá 25 years kó sáré lọ lò ó wá wò kó lọ lò ó lẹ́wọ̀n àti ọdún méje fún àṣemáṣe ìdájọ́ yẹn ò wá tán síbẹ̀ o torí àṣìṣe tó ṣe yìí torí ìfarapa tọmọ yìí ní àtàwọn nǹkankan tá a rò pọ̀ mọ́ra wọn ìwọ ọ̀gbẹ́ni ọ̀nùọ́ra yìí wàá san owó tó tó 5 million naira owó gbàmábìnú wàá tún san ìyẹn náà o fún ọmọbìnrin yìí nítorí wípé ó fipá bá a lò pọ̀ ó ṣe ọmọ yìí ó ṣe léṣe ẹlòmíì lè wá fẹ́ bèèrè ìbéèrè wípé káfí léyìí ṣera wa létí ìbéèrè wípé àbí ọmọ yẹn náà bóyá òun náà tiẹ̀ bóyá òun náà láti ṣe fẹ́ni tí ò bá mọ̀ ọmọ tí ò bá ti pé ọmọ ọdún méjìdínlógún 18 years lábẹ́ òfin ẹni bá bárú ọmọ bẹ́ẹ̀ lò pọ̀ ipa ló fi bọ́mọ yẹn lò pọ̀ o ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó tètè mọ̀ báyìí ẹni tó bá da ìwọ àti ọmọ tí ò tí ì pé ọmọ ọdún méjìdínlógún tó bá da ìyẹn méjèèjì pọ̀ tó fi wá ń bá a lò pọ̀ ó ti fipá bá ọmọ yẹn lò pọ̀ nìyẹn lábẹ́ òfin o torí ẹlòmíà ni ó ti mà tú ọ̀nà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ló fi ń ṣeré yìí lẹ́nu yíbọ̀dá saheed ọmọ 17 years ó ti mà tú ọ̀nà o ẹ má fi ẹ̀wọ̀n ṣeré o ṣé ẹ rí nínú bá a ṣe ń jókòó ní bí a palọ̀ tá à ń jókòó láàrin ara wa tá à ń jókòó méjì ní mẹ́ta ẹ jẹ́ a máa fi ọ̀rọ̀ sí tí ẹ jẹ́ ká máa fi bára wa lò gbogbo ìgbà náà kọ́ ni kẹ́ máa pera yín wèrè gbogbo ìgbà kọ́ ni kẹ́ máa ní ọ̀dẹ̀ ò rí bó ṣe ń ṣe gbogbo ẹ̀ eyín lẹ fi ń fẹ̀ síra yín òótọ́ ọ̀rọ̀ a bára wa sọ ẹlòmíì ò tiẹ̀ ní lọ́ọ̀yà kan tó lè pè wípé ẹ gbọ́ nǹkan báyìí wọ́n ní kò tọ̀nà lábẹ́ òfin kó tiẹ̀ gbọ́ nǹkan kó ní lọ́ọ̀yà kan tó lè pè kó bèrè lọ́wọ́ ẹ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ irọ́ ni ó ṣà ń lò ó lọ ní dáńdáwì olóko ògbówó ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rógun ẹ̀wọ̀n o èmi náà ò ní rógun ẹ̀wọ̀n

0: Hello.
1: Ẹ
0: ká alẹ́ o.
1: Ẹ mà pé ètò.
0: Yes ma, orúkọ yín o, ibo lẹ ti ń pè wá.
1: Ẹ rí léwọ̀ lágbára ọlọ́.
0: Àmì àṣẹ.
1: Ọpẹ́ lè yẹ̀rù ni látọ̀lẹ̀.
0: Yes ma.
1: Ẹ rí pé bẹ́ẹ̀ yẹ kẹtún lélẹ̀
0: ìsìn.
1: Kí ló dé táwọn èèyàn ń lo láìfù wọn báyìí náà? Tóbìnrin wá tán nílùú ni. Tó fi lọ dánrù nǹkan báwọn wò fọ́mọ ọlọ́mọ.
0: Ó fẹ́ yí ẹ̀tú sílẹ̀ ló ń sọ.
1: Kò ní bọ́m̀bẹ̀. Kò ní bọ́m̀bẹ̀. Káwọn ìjọba ó ṣe ẹ̀tọ́ tó bá yẹ kí wọ́n ṣe lé lórí.
0: Wọ́n ti ṣe
1: é. Wọ́n gbọ́dọ̀ sílẹ̀ kó máa bá yí.
0: Ẹ ṣeun gan.
1: Ẹ rí mi sọ ọpẹ́ ló yẹru ni látọ̀.
2: Ìkáhùn lápá rí kọ̀rọ̀ lẹ́sẹ̀ lè fi parí gbogbo ilé o. Ayé gbé.
0: Hello, ẹ kaalẹ̀. Hello, hey. Hello, ẹ kaalẹ̀ o.
1: Ẹ kaalẹ̀
0: tètè. Yes, ma. Orúkọ yín o, ìbọ̀lẹ̀ tí ń pè wá. Ẹ jẹ́ bá ń gbóhùn sókè. Ok. Yes, ma.
1: Ẹ̀wù bóyá dábà ti ẹ̀ báyẹn fún wọn bóyá wọ́n ti ẹ̀jẹ̀
0: fún
1: mi. Ẹ̀wù ìjọba ọ̀gbìn.
0: Ó dàrọ̀. Ó dàrọ̀ o. Ẹ ṣeun gan.

0: o je ko pa wo bi le e to kan disa di so fun wa ni mo church mo ba wa ndo lai se pastor lai se pada ni ojo to lo fe mo se di fa ti pomo o ba to je ko ni church ni mo bi ni ti mo re de ti se le se na wo mo ye na
1: hmm
0: e to mo ri pe da ja yi ti pa ta to so ko mo wa na ko no ba
1: hmm da
0: awu bi na e je ka ba ti si le awu mo wa ka wa le ti lo ti o gbo ati mo je si awon kankan ara ko ni use dada na o si ti je bi labi ofin bawo bi omo yen na o ku bi e ka ti e ko to
1: yes sir e se ngo seri eje atun wo lati bi o se se ko je wi pe lasiko iba to sele si egbon e lodun 2014 yen o se se kegbon ma so fa won obi o awo obi na de ri eje awo dada opolopo nkan lo nsele lo je wi pe iwa ti obi mi nwu so mo ko je ki omo mi ko je ko le koju si obi e ko ba obi e soro wi pe nkan bayi lo sele opolopo omo beru obi won de bi wi pe en to kere ju won le so fo bi won ka to wa ni en to tobi sele o se se ko je pe ngba to sele lodun 2014 yen o se se ko mo yi ma so fa won obi e rara o je pe ngba ti taburu e sele yi ti won so si ta lohun na se wa ni e mommy nkan kan sele nigba bayi ati gba bayi pelu e na awon obi yen won wi wa to ku die ka to eyan kankan sai de lojo kan o ni yen omo yo emi buruku kan wa nu e ede ni o ma tele lo ko lo se deliverance fun iru deliverance wo ni yen o da ko je pe nu church gan ni won ti fe se eyan ka kan si sai de la so wi pe emi buruku kan wa nu omo yi eyin fun ra yin te jobi gan se emi buruku wo le yin ri nu e
2: se won ni original light
0: hello
1: e kale
0: aku eto
1: yes sir oruko yin
0: oruko temi ko le test la ta pete
1: okay
0: gege bi oro yen bi mo se ngobo se ri awo obi gan fun ra lara wa agboro lati ma ma ntoto ati nkan ti uto
1: okay
0: because e mo pe iru re ti okunrin yen rin ijafara awon obi loko ti e
1: be ni
0: nigba ti eyan lo fe se deliverance fo mo tọ́lẹ̀ ti ṣe fún ẹ̀gbọ́n ní 2014 tẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí tọ́ wá jẹ́ pàbúrò náà ló tó kù tó náà tó gbámú tó sọ pé òun náà tó fẹ́ ṣe deliverance fún ṣe rí èmi sọ kinní kan olótù ṣe rí ọ̀tọ̀ ní pásítọ̀ ọ̀tọ̀ ní alias pásítọ̀ ni kì í ṣe pásítọ̀
1: ọ̀gá akọrin tiẹ̀ ni
0: ọ̀gá akọrin alias náà lẹ́jà fi sáàlì olùkọ́ ṣe rí bó ti lọ ní ìsọ́dà kó ti lọ lẹ́ńlẹ́sìn láyà bí.
1: alẹ́ńlẹ́sìn.
0: ó ti lọ lẹ́ńlẹ́sìn lọ lẹ́ńlẹ́sìn.
1: àsìkò ìgbà tó kàn bá dé yẹn nǹkan ti bàjẹ́. ẹ ṣeun gan. àwọn òbí ẹ jẹ́ amójú táwọn ọmọ wa ẹ jẹ́ ń gba ìpè eléyìí náà mọ́. hello ẹ kàálẹ̀ o.
0: hello.
1: yes sir.
0: ẹ kú ètò.
1: orúkọ yín àti bùtẹ́sí ń pè wá.
0: Oye tó bí ló ń pọ̀ mí láti onílé. Pẹ̀lú gbogbo àwọn àwárí gbogbo lọ.
1: Hello.
0: Ẹnìkan wọṣọ. Wọṣọ kò débi nǹkan kan. Olúkúlùkù ni kó sọ́ra rẹ̀ ní àwọn ọkùnrin. Gbogbo ń tẹ́ abájú mà pé ó lòdì sófin. Ẹ mójú kò ń bẹ̀. Tóbìnrin wá obìnrin wá tó bẹ̀ ń gbòòrò ni. Tó ń kálùkù ní kọ́sọ́ rẹ̀ ní tọ́ ọmọ pé tó o bá ti ṣe tí a bá ti gbé ẹ mú ẹ̀wọ̀n ni kí lọ fẹ́ kí ni o gbọ́dọ̀ ṣẹ́ra ẹ. Tó o kò tẹ̀lé rí ní ìmọ̀ràn fáwọn ọkùnrin ni ẹ o.
1: ẹ ṣeun gan. ẹ ṣeun gan. láwílé sí ẹni tí bíbí bàbá wa sọ yẹn.
2: rántí ẹgbẹ́ yẹ ilé ayé lẹ o ẹ jẹ́ ìrora ṣe.
1: ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wá ní. Ó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé a lè sọ pé àwọn ọ̀múra kan wà kò tọ́ kò yẹ ọmọlúàbí. Àmọ́ ó múra bẹ́ẹ̀ ni mo ṣe wá torí ẹ̀ ṣe nǹkan tí mo ṣe yẹn. Kò sí ní tó kan òfin pẹ̀lú yẹn o. Ṣe ló dàbí ẹni pé kéèyàn fi nǹkan ẹ̀ kó fi síta.
2: Ṣé wọ́n ní
1: kí wọ́n wá mu.

0: lẹ́m̀bẹ̀ wọn yìí yẹn wá sáyid balógun ni orúkọ mi ń jẹ́ ẹ̀yìn aráalé ẹ máa gbọ́ ìkànnì 32 FM wọn ní ká máa rẹ́rìn ayọ̀ lọ síbi ìdùnnú fẹ̀yìn ẹ̀.
1: Show me your 32.
2: 32 FM 94.9.

0: ẹyin tí mo ń bá wí ẹyin náà mọ́ra yín you know how you do it ṣé kí n máa táṣìírí rẹ̀
1: bàṣúwẹ̀ sẹ́yìn ààyè
0: ṣé máa táṣìírí ọ̀tọ̀ làwọn tí ń fi èékánná gígùn tán fi ń ròdì tẹ́bẹ̀ ẹ̀rọ́bìnrin náà òun máa kí n tiẹ̀ kọ́sá ti dùn mọ́ kó mọ̀ yàtá yòó kó mọ̀ ṣe bébì kó mọ̀ yàtá yòó kí n tiẹ̀ kọ́sá ti tì bọ̀ lára ní tiẹ̀ ẹ ṣàjọ nítorí ọlọ́run dádì mi ọ̀nkú mi bróda mi bró mi ẹ tíráì láti máa gé èékánná tó bá gùn kẹ tó fi kàn yín ru abẹ́ abẹ́yàwó yín àbí sísí yín àbí ti girlfriend side chick yín ó ti yẹ ẹ ṣàánú ajé lára wọn.

0: ẹlòmíràn wo wípé ṣebí tolóore ntẹ náà ló máa preach wípé ká ṣe kinní yẹn bẹ́ẹ̀ ni mo máa preach wípé ká ṣe but I am preaching it to you that this thing must be between you and your husband abi you and your wife not with girlfriends outside if you have two wives ṣe pẹ̀lú wọn if you have three wives ṣe déédé láàrin wọn kò dẹ̀ ṣe papọ̀ má lọ ṣe ní ta ni mi sọ fún ẹ ewu wà nù ta ewu wà ń ta tó bá wò pé má jẹ́ lóró bó ṣe wà nǹkan tí máa ṣe fún ẹ ẹbí gbà tí n bá gbóbìnrin mi ẹbí gbà tí n bá ṣe kinní kan ṣáàlè rí mi kí n jáde kó máa sẹ pé n bò mò ń lọ ṣáàlè tẹ̀lé mi jáde tara yín là ń lẹ̀ fún yín tara yín là ń wí ẹ ní dààmú ẹ̀yìn bàbá wa ó ti yé ẹ má wàá jẹ́ káwọn ọmọ ní lọ́lípọ̀pù ìrún kinní yín o tẹ́ ẹ bẹ́ẹ̀ gbọ́mọ tó ní gírì ẹ tún ní bo mo já sí i. gírì tó bẹ gbé kinní yín ẹnu tí gírì ò mú un. sẹ́yìn yín bá gbé sẹ́nu yóò mọ dùn mẹ́yìn. òun náà yóò mọ rìn lahan yóò mọ rìn lágbárí yóò mọ rìn. tí gírì bẹ gbé bí ó ti ń dùn mọ́. tí ó bá di eyín mọ́ kinní yín tó di eyín mọ́ bàbá àgbà wàhálà yìí ó ẹ sì mọ̀ pé tí gírì bẹ́ẹ̀ gbé yàn síbi wọ́n fi ń ha lẹ́nu wàhálà yìí ó sọ di síbi ni síbi nǹkan kó tó wọlé ibi tí ó lè dé ni mọ̀ ń pẹ́ ọlọ́run ọba ń gbọ́ yóò rẹ̀ já ni pọ́kán pọ́kán ni ó rẹ̀ já fi bí ẹni jẹ́ ẹni tó fa tó mú iṣan ẹran tó fẹyín fàájá lẹ́ẹ̀kan náà ni ó ṣe fàájá àmọ́ ni dáràn ẹ ránkun o ẹ tún máa béèrè bẹ́ẹ̀ bá ń gbé girlfriend pé ṣó ò ní gírì o ẹ wà very important o ṣó ò ní gírì I know what I am saying tí gírì bẹ́ẹ̀ gbé. Orin tí orin yóò ní jẹ́ ti yín àti gbé bàbá rẹ lé. Wọ́n tún fọn trọ́mpẹ̀tì àti gbé bàbá rẹ lé. Ẹ tún dọ́rùn ẹ̀ ní rọ́rùn wọ̀. Àti gbé tí ò bá ṣe eré mọ́ yín lọ́wọ́. Bàbá rẹ lé. Wọ́n tún pàtì orin bí wọ́n ti ń sin yín. Ẹ mọ̀ ní kúkú ya. Abẹ́rò kọ́ mọ́ bá rẹ. Mo bá rẹ já ẹrù kan mọ ràn ni.
1: Kò sí mú sá pẹ́sìdẹ̀.
0: Ẹ mọ̀ pé tèmi pọ̀ o. Anú yín ní ṣe mí tèmi sọ lọ́hùn. Kọ́lọ́hún ó ṣàánú.
1: Pọ́nù Rosi ni Akinade ni Rosi. Ààrẹ àgọ́ tẹ́sọ́ra mi.
0: Kí ẹ ń gbé kọ́ọ̀lù ẹ ló ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀
0: sà.
2: Ẹ gbọ́. A ti dún ní ìlà ti pẹ́. Ẹjẹ́ wo gé e, ẹjẹ́ kí gírì ló gbé e, ẹjẹ́ kí wo gé e lọ.
0: Ó léwu.
2: Ó léwu kẹ́kẹ́ ní kí ni wà yí ni, ẹjẹ́ ẹni tó bá ní gírì ẹjẹ́ ó gé e, tí wọ́n bá gé e lọ́jà rí.
0: Ó léwu dáàdì.
2: Kò sí ní tí fi ṣe ni. Ṣé ti fi ṣe ìtìkà yìí náà ni?
0: Tí fi ṣe ni pọ̀.
2: Ẹ wo ẹni tí wọ́n bá gé e ẹjẹ́ ó gé e jà rí. Ẹgbẹ́ tó.
0: Yes, sir.
2: Ayo dun. Yóò tún gba àwọn ọmọ àjọ wa.
0: Ẹ̀ṣẹ̀ o.
2: Orúkọ mi ni àlùfáà o. Ọlọ́run dá mi láàrin ìlọrin láti lọ́rin.
0: Ẹ̀ṣẹ̀ gan-an ni sàdádì.
2: Ẹni tó ṣẹlẹ̀ bí òkọjá pé mo kí dádì tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ipa àbálòpọ̀ àdùnbálòpọ̀ pé bọ́yá àwọn wa gbádì táàjì pé ìyàwó àwọn dá bẹ́ẹ̀ ni ló fà.
0: Bẹ́ẹ̀ni.
2: Káàkì yẹn dànù jàre. Gbogbo bíbà iná tí ń dábẹ́ bẹ́ẹ̀ ni. Gbogbo ọ̀dọ́ wa bíbà iná tí ń dábẹ́ abẹ́ òkú bíbà yìí. Ẹlòmíì bẹ tó jẹ pé tó bá tọ́ọ̀sì ọwọ́ ẹ̀ lásán gan fún ara ẹ̀ gan lára ó gbé. Ẹlòmíì sì mọ sẹ́ẹ̀sì débi tó jẹ pé gan kódà ó tiẹ̀ lè mọ̀ pé adábẹ́ fún rí. So ìyẹn ò sí ní ọ̀rọ̀ rárá. Ọlọ́run ọkàn páwọn máa dùn bá lópin ni.
0: Dádì, irú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn, irú mọ́mí yẹn, ṣé solution ṣì wà fún un?
2: Mo kí gbogbo àwọn ìjọba lápapọ̀.
0: Àmì.
2: Ẹ ṣeun, à ń bá yín bọ̀.
0: Yes, sir. Ẹ má tí ì lọ o, mo ń béèrè question ni sá. Hello, sir. Hello. Dádì ti lọ. Hello, sir. Mo de ti ko to. Hello. Mo e ma gbo mi lo. Daddy, mo pe n gbo mi bayi. According to be she soro yen sin. Ehn, iru mommy ti won so yin to je yawo won. She solution she wa fun won. Ti solution ba wa e je ki n gbo. Ko si nkan ti o le sele. Mo ma ni kon pe mi. So mo le wa a le wa solution fun won ka wa pe solution wa keyan as in ka ba won wa solution si o le wo o ti yin e dakun ti solution kankan ba wa e je kin mo
3: ala the precious thing o se o pelu teka ma je o ba
0: hello e ka lesa o
2: e ma kale
0: daddy e ka lesa o Ami Jesu Christi.
2: Ogun oni ti yo.
0: Ami Jesu.
2: Gbogbo du ala sale. Ba ba den to be di ogun si yin.
0: Jesu Christi.
2: Afa ka don fe lo wa ka ki ogun merin bi agbaye.
0: Jesu.
2: Ile o me.
0: Jesu.
2: Orun ti Olorun da. Ogun merin aye. Ko gbogbo tu re ni be.
0: Ami Jesu.
2: E ti mo se ai mo se ko ni je ti mo
0: Ami Jesu Christi
2: mo gbadua e se debi ori
0: Ami Jesu
2: be ni ori o
0: Ami Jesu
2: se ri be so e ko ti mo gbo ti ba yin bo be la bi ka ti bere obirin ti baba yen so
0: be ni
2: Olorun wa ni pastor la yen obirin yen ko fe ya n to fe ya n te ni o e mi ti mo ba yin so re
0: Benisa.
2: I mo lo bere na da be fun loju ti won da ka wa ni kekere. Ejo ko ya ko da be fun. E go gan. Awon e ti ma so pe ni gan tu pa ma pe e lo mi nu wa lodo ko. Mi se re ko da be fun bere yen o ni se babara.
0: To de wa active dada.
2: Ah ah ki se mo ma ta e ma je ma daruko awon ti ma daruko awon to le ma gbo program yin wa ka gan. E ni mo ma so ro mo 60. Mo ma o bere ta da be fun te te hun. Yo ko ba spiritually I don't le ko ba physically ni pa yan ma lo po
0: emi wo pe boya nitori pe won gba ni pastoral line pe
2: yan
0: le ma fe fe ya o
2: ma gba ina se olorun ni mo ma yin so
0: be ni sir
2: ya o mele ni adam ni yo ni ke lo ni o meji o
0: o ye mi mo understand the daddy ba se so yo o ye mi ga
2: Genesis 25
0: Genesis 25. Abraham ni.
2: Mo pa ta mi fun gbo aye.
0: Kabiyesi Abraham ni.
2: David ngo ya mele ni.
0: Ah, opo.
2: Se eni bi okan ni ko ni nje ni pe.
0: Be ni, ayan ma mi eni bi okan mi.
2: Solomon ni nko.
0: Ah.
2: Ben,
0: mo understand daddy. I won't know yellow boy to ye.
2: You're a girlfriend. Oh, girlfriend. Come on, call your cuckoo. Girlfriend, don't know me. And the come out there and she passed on the one to come on.
0: Hmm.
2: Tu vas nous lori enko.
0: Hmm.
2: Ya je o subi meji kai la se ni ba bu ma mu ni.
0: Hmm.
2: En ya o da no tu en. Se ya ka ka kun dai.
0: Ka bi si.
2: Bo bo ya ko su ya we do fe da ko be da. O ni se ona le su de ma ngba. Ba to frustrate you. Ha da ya je so la be ya je so lo. Ba ti ni pe ya nlo. O le gbadọ obere, o le gbadọ omo, o le gbadọ ko. So that's why I said, program you know, if you need another 2 days.
0: Yes, she said.
2: So if my eyes, if we order, if we push a car, clap in the keep home money.
0: Yes.
2: See, you let go, come back in law. See, I don't want to delay. So, right here.
4: awujo da ijo da mosque o da ilu o da sugba ti le ba ti foka bo ni ka di se da ti o sare laarin oko ati yawo ti o si pe mo n ti bo ti la le mo fe lo ba yawo mi mo ti lo le mo n lo bo ko mi awon ibi ti ayo ba ti wa ibalopo gan lo ma n fa ayo
0: e
4: fi do ni e le fi do ni eru kan na imo kan da e fi to du awon omo na omo na o fi ni dada kuda owo se je niyan so ko ri e ko ji ni oro ni je fe ni o olorun gan na mo
0: e se sa
4: iyawo re ni so oro balopo yen o de se ni gan so pe ko ma ni balopo
0: ri
4: mi le do gbadu akolo ni post cancer
0: be ni
4: so owo se je niyan o
0: e se gan ni sa e se God bless you laka eyin o ni doba agbara olorun e se ku laka ye sa alawon oloye ni gbe to iyawon ni la kaye to pe ni walai
3: ayo la ni won pe
0: o ba sa won wo iwo mo gbo ma fo ye gbe nti daddy so eh daddy ejo daddy ti won pe lekan ti won soro su yoro won ejo inu mi adun te ba fi la kaye gbe nkan ti daddy so I don't want to be the one to say it o ti ye yin ehe emi o mi so pe mo fe tu igi emi o n tu igi mo ma n so igi ni mo mo pe ye ki n so sugbon tori line te wa I don't want to say it tori awon elomi ma n gboyan so di won ni tolu lo so wi pe kokunrin yen lo fe yawo keji rara but to ba ye pe pe mi won na won la bi aso ta ba pada soro inti ma pada so fun yin ni daddy so o ti yin but bibeli ni bibeli ohun na lo tun ni ibukun ni fun omo odo na to fi ogbon to fi se daddy ti powe o won ti soro le na oloye de ti foye gbe this is the problem we have I thank God that it is coming out from a pastor from a pastor's mouth. Hello mi ama bere lowo mi pe anti tolu is it biblical kokunrin ni yawo meji whatsoever you can go and read your bible I don't know eme etu yigi lodo temi you can have your perfect marriage with your wife but ogun ba po koda gan bi osogun yes sir daddy tagbara yin ba ti gbe for your long life and prosperity you can have another wife ko si bi to wa nu bibeli wi pe to ba fe yawo meji abi to ba fe yawo meji o ni ri joba orun wo iwo ko gbodo sagbere iwo ko gbodo se panshaga le mimo to ba de wa nu bible pe bo ba fe yawo meji o ni ri joba orun wo boya n ba ni bible verse yen ko dakun dabo ko ya mi mo fe gbo fe mo bi o wa bada mo ani damu hello e ti wole o hello okay e ja gbe call mi hello
5: hello e kale o
0: e kale sa o
5: ta kayo ni jowa
0: ami sa
5: mo n gba de to yin
0: e se sa
5: amo mo mo fe ni suru dada ki to pe
0: okay
5: pe e mo n keko kun eko ninu awon la kai eri ayi ta wa yin
0: beni sa
5: e mo pe agbe tolo ti rin kan ko to da wa ni
0: beni sa
5: atokunrin wa to birin wa tolo ba wo ni agbe okunrin ati birin ta tun bere bo ati bi ta pa ni esi oni re yan ni jobo orun re o ori pe boya wo o se ri abon se lowo lowo abon pada si abi condition kan ni ti yo se iyo mo kan ninu mere ni ti mo da ko won ke pastor ni so be ni aba afa aji baba lawo o ni awon ona meta kan wa mere mere kan wa afi to ba ma ma to sa nu eni yen ni ori jobo orun to mo ba sa nu eni yen ko se ni o le bonu mere ni
0: se ni o le bon be
5: then ele yi ta wa n so yi to je oro ibalopo won da bi obirin o won da bi obirin o to gbo okunrin to bere ba ba okunrin to mo ere ife se pade o si obirin ti ni ba do ri ife
0: wallahi tallahi ma be lai
5: e si de ko ni awa pe okunrin ko kunrin kankan ni ti obirin bi da wuli ti wuli e do mi yada
0: mo n gbo yin gidi
5: okunrin ni nbe to se pe o lo pa iyawo e la pa saye o je ki awon ro da bi en so ni ri ife si obirin ni lo pa oko re
0: pasaye to je koko re dabi eni ti o mere se
5: to dabi eni ti o mere fe si ori teki mi ti a ba fe sere ife laarin ara wa itan pe ni ere ife ibalopo akoko na se ife o to wa laarin awon meje
0: ife si
5: ife o ti to yen lo ba pe tori pe ere ta fe se ninu opolo sense lo wa sense ni o sọ fún wa ni o fún àwọn sísítẹ́mù ara wa ní active tá à ń rìn náà rí àti tá a fẹ́ ṣe
0: tí
5: ó mú kára wa jí pépé lẹ́yìn ìgbà tí ara wa bá jí pépé tán ẹ rí i pé ìbẹ̀rẹ̀ eré láàárín ọkùnrin àti obìnrin kò sí ẹ̀sìn tó láàárẹ̀ pé ọ̀nà tó fi lè báyàwó rẹ̀ ṣe rí nílé gbogbo ọ̀nà tó bá ọ̀nà tó fi lè báyàwó rẹ̀ lọ́rùn àti tó fi lè tọkọ rẹ̀ lọ́rùn ni ọ̀nà méjì péré inu islam sọ fáwa pé a mọ ṣe ọ̀nà ọ̀nà àkọ́kọ́ ó ní tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ má ba ṣe ní
0: ìṣeré ìfẹ́
5: tó ní ewu ni fún ẹ̀yin méjèèjì ọkùnrin lè karùn obìnrin náà tó lè tibẹ̀ kàdánwò lóòótọ́ à ń ṣe o nígbà tó bá gùn wá o àmọ́ ká gùn dáadáa táwa ìpalára abẹ ta ló ní nítorí tí ń jáde lára obìnrin gbà náà ìtí ò dáa ló jáde bẹ́ẹ̀
0: ni ìdọ̀tí ara ni
5: àti bọ̀rọ̀ gbására ẹlẹ́ẹ̀kejì ó ní ẹlá system yìí tọ́pọ̀lọpọ̀ ń ṣe ní ìsìn ní ojú ìdíbi tí ìpínlẹ̀ gbẹ̀sẹ̀ ń gbè jáde ó ní ká mọ́ bàrà wa ṣe rí níbẹ̀ torí pé òun láàánú àwọn tó bá ń ṣe ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ìyókù téèyàn fi gba obìnrin ṣe rí téèyàn fi gba ọkùnrin ṣe rí láyé ẹ̀sìn kankan tá nǹkan kan kankan ọba àlè lálílá ọba àlè
0: lọ́wọ́
5: ọba àlè jẹ jíjẹ
0: ọba àlè tẹ́tọ́ bó ṣe bó ṣe wù ẹ́
5: gbogbo tó bá lè dáwò ní ìyàwó ló fi gbàtẹ sí ọkọ ló fi gbàtẹ
0: oṣù mi
5: ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó wà sọ pé kíyàwó òní náà sọ mi daṣẹ́ wó wà á ní fi gbogbo ọ̀nà téèyàn fi tẹ́ àwọn lọ́rùn kò ní fi tẹ́ lọ́rùn yóò wà lọ́mọ tẹ́ àlè lọ́rùn ta ló wà á dàbí ìgbà pé àlè yẹn ní eré
0: fi
5: òṣòbìnrin tí obìnrin fi
0: obìnrin
5: ní bẹ tó mọ ọ̀nà tó fi lè tẹ ọkọ rẹ lọ́rùn lónìí kọkọ má bàa sọ ń daṣẹ́wó kò ní fún ọkùnrin ṣe ní gbogbo sáì tó mọ tó bá wá dé tàyè lọ́mọ so action ló wàá sọ ọkọ rẹ di pèsè ń tọ́sí ọkọ mẹ ìgbéyàwó rè é láìsíta mo sọ nígbẹ̀ẹ́dógún ìgbéyàwó ìtó gbé ìgbéyàwó ró ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin
0: ọlọ́run ọba ń gbọ́
5: ó ju oúnjẹ lọ fún gbogbo ńlá káyẹ̀dá tó bá mọ tán tó níyàwó you can eat outside and proud with it
0: ọlọ́run
5: èyàn lè jẹ́ ní oúnjẹ tó wù ú ká kó délé rẹ̀ kó proud pẹ̀lú ìyàwó ẹ̀ kó mo gbádùn oúnjẹ tí mo jẹ lénìí
0: mo gbádùn ẹ̀
5: èyàn lè jẹ́ pẹ̀lú ìyàwó lè délé kó proud pẹ̀lú ọkọ rẹ̀ kó mo gbádùn oúnjẹ tí mo jẹ lénìí
0: wàláì wọn bí dákọ̀délé kó sọ pé ẹni tí mo ṣe ń ta lónìí mo gbádùn rẹ̀ wọn bí
5: rẹ̀ kó rò àbí ìyàwó ni ó délé ni wàá sọ fọ́kọ rẹ̀ pé mo gbádùn ọkùnrin tó bá mi lò pọ́ǹta lónìí
0: níbo ni ó ti wí
5: ẹni pé kò pọ̀ sí inú
0: kò pọ̀ sí inú
5: kẹ́mẹ́tì ó ju oúnjẹ obìnrin tó bá ń sọ pé sóúnjẹ ni àbọ́kùnrin tó bá ń sọ pé sóúnjẹ ni kò ní ìṣe obìnrin lọ́mọ kò ní ìjọkùnrin yẹn mọ́
0: ni wọ́n wọ̀ nílà káyè nu
5: eré ìbálòpọ̀ tá a mọ̀ sí foreplay fún gangan ní ìbálòpọ̀ tí ọkùnrin bá bá obìnrin ṣeré tẹ́hùn
0: ẹ tún sọ sà
5: eré ìbálòpọ̀ tá a mọ̀ sí foreplay
0: foreplay ṣé ń gbọ́
5: ohun gangan ni eré
0: ìbálòpọ̀ ẹ ṣe
5: nígbà tí obìnrin bá tẹ́ra rẹ̀ lọ́rùn tán tọkùnrin bá tẹ́ra rẹ̀ lọ́rùn tán tẹ́ méjèèjì dìde bẹ̀rẹ̀ padà
0: tẹ́ẹ̀dọ́mọdé
5: tẹ́ẹ̀dọ́mọdé ìgbà tẹ́ẹ̀ méjèèjì ó bá padà fi dìde ẹ̀rẹ́ni pé ẹ̀rín àtọ̀yàyà lẹ́ fi ṣe ní kẹfẹ́ ṣe
0: ẹ̀mí mímọ́
5: obìnrin tí ń béèrè nǹkan lọ́wọ́ ọkùnrin ọkùnrin yẹn dá dúmọ tó ń leju jáde tó bá dáàrọ dọkì tó bá tẹ ọkọ rẹ lọrùn lọmọ ilé ìbálòpọ tó tẹ lọrùn ọrí pé ẹni ọtọ yàyà ni ó fi gbà tó fẹ gbà lọwọ ẹ
0: tó bá tán.
5: ṣùgbọ́n ẹ kó jẹ sínú stọ ọrọ pé yìí náà ń tò ní ọkùnrin àtọmọrin wà láyàwó pé ó rànjú jáde ọkọ rẹ ó rànjú jáde ni.
0: imagine.
5: kò sóúnjẹ tọ lè dáná fọkùnrin kò sóúnjẹ tọ lè kó kalẹ fún wọ́n á sọ fún obìnrin tó bá délé ọkọ tó kọ ọ̀rọ̀ mérésì tó lọ fẹ́ jọ́sùn wọn á lọ jẹ́ ìṣẹ́ni tọ́jẹ́ lọ́dọ̀ lórí burúkú rẹ̀ kó mẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé jíjẹmú wọn ni ò tó á sì fi lè tìdí wọn ni ẹjọ́ kún fàdúrà yóò padà dá obìnrin kó máa sọ fún yàn pé sóúnjẹ yìí obìnrin tó bá ti sọ fún ọkọ pé sóúnjẹ náà bọ́kùnrin ti sọ fún yàwó
0: tó
5: fẹ́ mọ́
0: wàláì kò sí fẹ́ mọ́ kó kálukú bá tiẹ̀ lọ ẹ ṣe ẹ̀ ní dàmú
5: àlùfáà lára ṣe láti mọ́ ní yàbá
0: ẹ ṣe gan ni látàyè yóò ní ìjọba àmì
5: bẹ́ẹ̀ni kò sọ́kùnrin tí obìnrin bọ́bá ti kọ́ sí.
0: ẹ ṣe dádì God bless you. ṣé ń gbọ́ ẹ mọ̀ ṣe mo sọ fún yín pé tẹ bá gbọ́ ètò yìí ẹ gbọ́ àgbọ̀dànù kò ṣàṣàdànù ń bẹ̀ làákàyè gidi ni bàbá fi ń sọ̀rọ̀ ń làákàyè gidi kò sẹ́ni tó máa sọ pé kò sọ̀rọ̀ nínú nǹkan tán sọ ẹ̀ ta ló fẹ́ sọ pé kò sí ọ̀rọ̀ nínú tán sọ ẹ̀. ẹ jẹ́ gbọ́ ohun alóore ẹ gbọ́ ohun ayọ̀ kó ohun ayọ̀ fọ̀ sínú ìdílé ẹ jẹ́ ń pe nọ́mbà nítorí àwọn tí ò tí ì pè sórí ètò ìrí 0906-2949 0907-05-5949 0705-5949 0809-7949 0809-7949 0906-2949.

0: Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Akweto.
0: Yes, sir. Hello. Hello.
1: Hello, ma.
0: Ekale ma.
1: Ekale anse.
0: Yes, ma.
1: Inu mi dupe mo gbọ 32 FM lale yi o.
0: E se gan ni mo dupe ma.
1: Oju o ni se yin.
0: Ami ami ami.
1: Ile yi o ni daru.
0: Ami o ami ami.
1: E wo eko gidi. Mi ti mo gbọ ni ale.
0: Ami.
1: Se ba ti pe number yin si ta wa pe fi ore mi kan ya yen ton dagba je lo die.
0: Hmm.
1: Ti e se le ni mo le o de ba nfo fun ma wa woni a. Wa te mu foko yin yi o da.
0: Hmm.
1: Se lo koko yin ni yarun kan ti won pe ni ibi kan ko si kini kan kan sa ni.
0: Hmm.
1: So mo ti ti wala le je won bi wo ti fun ni pe ta na gbo ribe kan gbo gbo story be ba wa so.
0: Hmm.
1: Awon ya kan so pe ta ma ti gba se wa ti la won ti wa ni line bi Olorun bi awon won ma nja oko won nu ni.
0: Hmm.
1: Mi n ti o si ju mo ti ko mu. Ti ko mu igbunu wa ninu igbeyawo.
0: Bẹ́ẹ̀ni.
1: Wa láwọn ti dàgbà. E ti dàgbà ẹ mo sẹ́wùtì náà kan ilé ẹ ti dàgbà.
0: Ẹ lẹ́ ti dàgbà.
1: Mo ní wọ́n á sọ fọ́ọ̀rọ̀ ẹ̀yàn fún sódì gbàtẹ́ bá kọ ìbálòpọ̀ fún yín. Ó mọ kọ́bọ̀ lọ sí so.
0: Imagine.
1: Bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ ṣe ara yóò bá tẹ bá gbéra yín lọ sọ sí tọ́ wá ṣe àyẹ̀wò níbi kan fún wa
0: òun.
1: Má wá sọ wípé kẹ́ ẹ lọ máa lọ ní ìbálòpọ̀. Ọkọ̀ tó ti ní àlè níta ló lè máa lọ rèé bẹ́ẹ̀. Ẹ tọ́ àtẹnu fáwọn ọmọ tán sọ fáwọn ti dàgbà. Àìmọye àwọn bàbá tí wọ́n ń kọ́ yẹn sí. Tí wọ́n ń rú àbẹ́yẹ sí tí wọ́n pa àwọn àbáyẹ sí tí àwọn àbáyẹ òde bí ọ̀nà àbáyọ. Ojú òní sí yìí máa.
0: Àmì àmì àmì sà.
1: Ojú òní sí yìí o káwọn bàbá wa àyàwó ọkọ wa kán má bínú. Bóyá àìlóye. Bóyá kí ìjọba gan tiẹ̀ bá wa gbé ètò kan kalẹ̀ sórí orí rédíò pé ẹ̀yẹ tẹ́ bá ti tó bóyá sí o lọ tó gé o. Ìbálòpọ̀ ó jẹ́ dandan fún yín o. Ẹ rọrùn bóyá ìbálòpọ̀ ò dára o.
0: Àbí.
1: Bóyá àwọn ọ̀yá yẹn á yí padà.
0: Àbí.
1: Má lè máa ṣe dáadáa káwọn ọkọ wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bá tó la rú nǹkan bẹ́ẹ̀ yẹn kọjá. Ẹ pé tó à ń sí mi.
0: Ẹ ṣe gan ni, ẹ ṣe màá mo dúpẹ́ mọ́.
1: Alájà ọlọ́gbọ́n pé lórúkọ mi o.
0: Yes ma, ẹ ṣe
1: ma.
0: Yes ma, ẹ ṣe gan ni ma, ẹ ṣe ma, mo dúpẹ́ ma, yes ma. Mi ò rí yín lórí Facebook live yẹn mọ́ o. Ẹ má rò péré ni mò ń ṣe o. Ẹ má sọ wípé nà láì ni. Na true. Tíkẹ́ẹ̀tì ti ń bẹ lọ́wọ́ mi. Thirty ticket akoko. Another 10 ekeji. A si pin tan na ni 0705 5000 iPhone. Ekale o. Ekale o. Yes ma. Yes ma. Bẹ́ẹ̀ni ma.
1: Ilé ló ti yẹ kó bẹ̀rẹ̀.
0: Okay.
1: Bẹ́ẹ̀ni, ọmọ bá ti ṣe wedding.
0: Bẹ́ẹ̀ni ma.
1: Ìyá ọkọ máa wá sí ìlú ẹ̀ ti gba láìsí.
0: Yes ma.
1: Àṣeyọ́jú ẹni complain for you online.
0: Ah, mọ́mí, Mrs. Oguntala.
1: Ẹ̀kalẹ̀ ma.
0: Ẹ̀kalẹ̀ ma, mo ti dóhùn yín mọ̀ bẹ́ẹ̀, mo ti mọ̀ pẹ́ yìí ni. Yes ma.
1: Number one. That is number one.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni, number two. Ni wí pé
0: wọ́n
1: àtọ̀tọ̀ yẹn. Bẹ́ẹ̀ni, she was brought up locally. That is number one. Number two.
0: Ha, network. Mommy, network yẹn break.
1: Báyìí kọ́ ma.
0: Ó ti ń clé bẹ́yẹn.
1: Kò sí bí ọkùnrin àti ìrìn ṣe jọ. Inú obìnrin náà gbọ́dọ̀ máa lè jọ pé ẹ̀kọ́
0: fún. Bẹ́ẹ̀ ni.
1: Akọ̀lọ́ yẹ kó lẹ́tọ̀ ìgbàdo mama regret request. Nínú eré. Ọ̀rẹ́ bàbá ìyàwó ibẹ̀ ló ti ń sọ fún bọ́ yẹn pé lágbájá mo ṣó àtẹ́sà ìpàdé ní òkè láì làkó máa wá bí èdè àìkújọ ti di sáì.
0: Hello. Mọ́mí, àbí ẹ máa court kẹ́tù pé padà tó network yẹn ò jẹ́ kí n gbọ́ yín dáadáa. Ẹ jọ́ tún bá mi rí dáìlẹ̀. Ẹ jọ́. ẹyin tẹ n pe sori 0906209499 e ma pe sori iyen mo for now e ma pe sori 0705500949 0705500949 tabi ke 0809700949 0809700949 hello talo wa nbe Hello. Yes, sir.
1: Ekalema.
0: Ekalesa.
1: Eko ito.
0: Ito ni o.
1: For a year from my ni
0: Aeba mi wabi ti network I da ni nule jo.
1: Ha, shem bo me bai.
0: Mehe, ukle be.
1: Ehe, ble. Ti no ma gupo ga ade ni li. Boni me kato kwa lupo ga mo ilale.
0: God bless you, sir. Eshe, sir.

0: Hello.
1: Hello, Kale Okweto.
0: Kale Okweto, yes, sir. Ajo Okweto ni o.
1: E ku so oko la yin ni joba.
0: Ami.
1: Eri ni ikuta se ti to lagbara. Ni mi da bi. Inu awon oro ti mo gbo. O le koko ni be. Ati ni won ba so la ko se pa mo mi wa pe. Orí ẹ̀kọ́ gidi kọ́ nínú ọ̀rọ̀ bàbá yẹn á pẹ́ fún wa àgbà wọn àdálẹ́ lágbọ́rọ̀ lọ.
0: Àmì
1: ẹ máa bí túbọ̀
0: ẹ ṣe gan ni. God bless you. Yes, sir. Hello.
2: Ẹ kalẹ̀
0: o.
2: Ẹ kalẹ̀ pẹ̀tù.
0: Yes, sir.
2: Mi yà lórí alẹ́ mọ̀ ẹ̀gbọ́n.
0: Ẹ ti miss láti jọ inú.
2: Ẹ
0: misi, ẹ ti misi láti jẹ. Ẹ má ṣe rú ẹ̀mọ́. Ẹ ti gbọ́ sà. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ mọ́ gbẹ́tò yìí ni gbogbo ìgbà ni.
2: Ìyàwó mi.
0: Ó wọ́n ṣé kíni?
2: Kò láìkì ìbálòpọ̀.
0: Wow, wọ́n ní the counseling nìyẹn. Mo wà pẹ̀lú yín.
2: Ìmẹ́tì balógun mo á fẹ́ nìkan ní ìlú ẹni mo á fẹ́ sùn ọkọ̀ ìjàmbé.
0: Àwọn láìkì ìbálòpọ̀ ṣé ẹ fẹ́ wọn sílé ni àbí ẹ̀ńdọ́gbọ́n sí ń
2: ta? Àbí jọ fẹ́ra wa yí. Ọlọ́run kan náà tó máa bí wọn fún mi ni ọkọ̀ ìwà sáláìsì.
0: Ẹ wá pàdé padà. Ṣé ẹ ti wá fẹ́ wọn sílé? Sá. Bẹ́ẹ̀ni, ok. Bọ̀ ìyàwó yín yẹn tí wọn ò fẹ́ràn ìbálòpọ̀, ṣé wọ́n ṣì wà pẹ̀lú yín?
2: Wà pẹ̀lú mi kí wọ́n ló wà.
0: Ibo.
2: Ilé ọ̀dọ̀ wọn ló wà.
0: Ilé ọ̀dọ̀ wọn. So ẹ jọ sí papọ̀ mọ́. Ṣé ìbálòpọ̀ náà ló tú yín ká?
2: Náà ni o bá dé gbìyànjú báyọ̀ máa ní ilé kàkiri.
0: Ah, that's so sad. Wọ́n kàn ní ìdí counseling ni. Wọ́n kàn ní ìdí counseling ni. Àti gba olè ti jọ túkàtà. Kí lẹ wí sà?
2: 2 years.
0: Wow. Well, all is well. Gbàtẹ́ ti níyàwó mi. Kò sí wàhálà. Ẹ ṣe gan ni sà. Àmì sà.
2: Ami
0: sa. Ẹ ṣe sa. Yes, sir. Ṣé mo nǹkan tí màá sọ? Ní tí màá sọ ni pé dádì tí wọ́n pè wọlé yẹn lẹ́ẹ̀kan yẹn. Ẹ jẹ́ ká ṣe báyìí. Inú mi ò bá dùn tí àǹfààní bá wà. Tí àǹfààní tí ayé ẹ bá wà, èmi máa provide ara mi láti counsel yín pẹ̀lú mọ́mì, especially mọ́mì, láti counsel wọn. If you can permit me to counsel her and to counsel both of you, I will love that. Inú mi á dùn. Ẹ jọ̀ màá fẹ́ kẹ pe nọ́mbà mi tàbí kẹ drop message fún mi lórí WhatsApp. Kẹ bá mi indicate síbẹ̀ pé ẹ̀yin lẹ pè lórí ètò tẹ sọ̀rọ̀ nípa challenges yín nípa ìbálòpọ̀ nínú marriage yín. Ó ti yẹ yín. Please, tó bá jẹ́ wípé ayé bá wà tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀, I am available, sir. No problem. Ẹ ṣe gan ni. Hello.
2: Hello,
0: Ẹ kalẹ̀ o. Ẹ bá mi bọ́ síbi tí nẹ́tíwọ̀kì wà, sà.
2: Hello, sà.
0: Ẹ kalẹ̀ sà o.
2: Ṣé ń gbọ́ mi?
0: Mi ń gbọ́ yín.
2: Ẹsẹ̀ tún ní nílé ṣe ilé yóò ní dàrú.
0: Àmì Jésù.
2: Bẹ́ẹ̀ṣe ń tún ayé aláyé ṣe, ayé yóò ní bàjẹ́ o.
0: Àmì Jésù.
2: And the Ketati news is a boy me. Pretty just me, Monday.
0: Okay.
2: Mwali was in a walk and a mokboy.
0: Okay, Nigbay.
2: Mosilipi. Into Jen Kara, me can do the floor of the Jen and Sombeni. Alakoko, she must be basico, to allow me to open.
0: Ben.
2: Seri ya woni. Hello.
0: Mo wa pelu yin mo ngbo yin.
2: Ya wo mi.
0: Beni sir.
2: Kura njo. Ni e ku si njo kan ko ye pe oni so pe ya oko mi ma bo ja seri se.
0: Won e pe yin pe o ya.
2: Seleri.
0: Ah ah, kilo de.
2: Ani to yin mi. Iki jini pe claro que ve si es el balo por ahí pero tu ni oye
0: bien y pen falls en
2: la un y para que me lo busca apartment que y va a volver y no me hace la niña te dije que tú me van a mirar a tu y si me fui que murió lo que canta que me voy a ir por con George como en tu niña no me quedo ọ̀rọ̀ pẹ̀lú pọ̀ náà sí ló pẹ̀lú ṣàjà oúnjẹ àti ládùúgbò ìta kọ́lé sí bíbí pé ìmí gan-an sí bí nìtura fún láìmọye ìgbà pé tí wáyé pé ń jọ mo ti bọ́ tí mo ti bọ́ sọ̀rọ̀ tí mo mú ní ẹlòmíì bíbí pé ìmí gan-an
0: ẹ̀ bá ti má fẹ́
2: wọn ní dáadáa máa ń gbé pé mi ò ṣe ti pẹ́ pé mi sì ń ọdún yìí ni àti ìṣẹ̀rẹ̀ wà lásán
0: wọn
2: ní ọdún yìí àti ìṣẹ̀rẹ̀ wà lásán wọn
0: lọ́dún yìí
2: bíi náà sì jẹ́ nǹkan tí ó pàmí lára díẹ̀ iṣẹ́ ara tèmi kò fẹ́ lé dáadáa mọ́ tí òwe tí ní ti máa gbọ́ ní ìjẹ́ ìṣubú èmi sì wà ní fún ìnáwó kan ní ìbàdàn àṣírí ẹ̀ títúrí tèmi gan-an ẹ̀ṣẹ̀ ṣe tó yẹn ni bí ìgbà tí kiri ìpín ní ilé ẹ̀sìn ìpín ní
0: ìgbà
2: tí wọ́n mọ̀ jù ú nígbàdàn di àsìkò yìí tètè tó wáyé lónìí ìjọ padà sí ṣíṣàn ní jos tó kìí ẹ̀nà mọ̀ ní máa sọ fún yín o ẹjọ́
0: kí lẹ fẹ́ kí n ṣe fún yín sí
2: nọ́mbà ní síta
0: mo fẹ́ pè ní
2: láàrin ọ̀sẹ̀ mo ti sọ̀rọ̀ yín sọ̀rọ̀ kan.
0: All right, mo ti gbọ́ sà máa pe nọ́mbà mi síta. Yes, sir.
2: Thank you,
0: ma'am. Yes, sir. Yes, sir. Hello.
3: Hello, my dear, sir.
0: Yes, sir. Eka le, sir.
3: Mr. Lara, she loves money and records.
0: Yes, sir.
3: Eri, tabako 30% in Benejo.
0: 90%
3: you like Ibaluko. 1% you like it. Ṣùgbọ́n sẹ́rí bá wa méjì ṣẹ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ fi sọ pé ìyàwó mi láìsí ìyálòpọ̀ ìyàwó mi ní ìjẹ́lẹ̀ kàdébìnrin kan ọ̀pọ̀lọpọ̀ ní ò láti ìṣinṣin ṣẹlẹ̀.
0: Bẹ́ẹ̀ni lọ́nà wo sà.
3: Ẹ ṣeun gan. Sẹ́rí obìnrin mi ń bẹ tó sì pé nínú ìrònú ló wà pẹ̀lú nǹkan tí ń ṣe lọ́dẹ̀dẹ̀ ọkọ tọkọ láti ìṣinṣin yẹn. Ọkọ ò lè fún un máa lọ orí obìnrin bẹ́ẹ̀ kó jẹ́ kódà tó gbó sísẹ́mù rò ní mọ̀kọ́kùnrin fòrún lọ.
0: Kò ní hàn láre.
3: Imúnítì rẹ̀ ò ní dí torí pé ibi òrùn ló ọkẹ́ wà. Bóyá ẹni tó ń jẹ gbèsè kan tí ò ní sí ààrẹ pẹ̀lú ọkọ ẹ̀. Bóyá kankan ṣe é kò ní sí ààrẹ. Definitely kò ní sí wọ́n ju pé òun rẹ́dí àti fẹ́ ṣe rí. Ọkọ àti ìyàwó tí wọ́n fẹ́ ṣeré ìbálòpọ̀ wọn àwọn méjèèjì.

0: máa mọ̀ pé dẹ́gbẹ́ tí àwọn ti lè bá lò pọ̀ tí máa sábà hápù láti ọ̀sán sí ọ̀lẹ́ ńgbà mí tẹ́ẹ̀tì máa pa lówe tẹ́ẹ̀tì máa pa lẹ́nà
1: wọ́n ti mọ fara sọ̀rọ̀ síra wọn
0: tí méjì ara méjèèjì ó ti mọ practice and practice kalẹ̀
1: o kaluku o ti mọ pe ngbo ba dalẹ a ma sere alẹ
0: so se to wa elekeji arun damu elomii o ye ko bere ni lo ri doctor salaye ara re ka wo ki ni problem ti o je ki ara re o ma gbe lati bere fokunrin okunrin ma tete han obinrin o ki tete han
1: ko ki tete han
0: ìdí ni pé iṣan tí ọlọ́run fi síta ara ọkùnrin nígbà tí iṣan yẹn ò bá fi irin tó wà nínú ẹ tọ́lọ́ máa ń gbé sínú ẹ lásìkò tí orí yẹn bá dìde yẹn nígbà tí irin yẹn ò bá fi débẹ̀ sára ọkùnrin ò ní ọkùnrin ó ti mọ̀ pé nǹkan ṣe obìnrin lè lo ọdún mẹ́ta tí ò ní mọ̀ pé òun ti ní àwọn infection kan tí ò ní jẹ́ kára òun mú irin obìnrin fi yàtọ̀ sọ́kùnrin dédégbé kí ni ń fa prostate cancer fọkùnrin jù ọlá pé nǹkan tí ó jẹ kọkùnrin tètè mọ ẹ jẹ fún yín lẹsàápù kan wà tí ọkùnrin bá kárò ní òjọ ìgbà tí ó bẹ dìrọ ní ọjọ yẹn ó pẹjọ àrọjọ kejì ọkùnrin ti mọ torí pé káìpẹ ọkọ ṣoṣo tá a ní ibi tí ìtọ ń gbà jáde nínú yányá irinṣẹ kọńpaìpù tí àtọ ń gbà jáde wà àmọ tí obìnrin ọlọ́run gbé e pamọ́ débi pé ẹ lè rí iṣẹ́ kọ́ńpà ẹ̀dùn ẹ̀
1: imagine
0: nínú ibi tó lọ́ ń parí ẹ̀ sí òye ọlọ́run ọba nìkan ló yé obìnrin lè gbé àrùn tí ọkùnrin ló mọ̀ láàrin ọjọ́ kejì obìnrin lè gbé irú àrùn bẹ́ẹ̀ sára fún complete oṣù mẹ́fà odidọ́ tọkùnrin mi bá rọ́ọ̀lù kó tó mọ̀ pé
1: nǹkan kan lára rẹ̀
0: kó tó mọ̀ pé nǹkan kan lára ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló yẹ kó lọ rí dọ́kítọ̀ kó ẹ̀sìn ara rẹ̀ kí wọ́n bá a lè
1: fún ní àwọn
0: òpèsè ìfẹ́sìn ara rẹ̀ tí wọ́n bá tọ́jú obìnrin míì kó tó délé fún ara rẹ̀ ní ọmọ pé ìyàtọ̀ ti dé bá ara wọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sọ pé wọn ò láìsí ìbálòpọ̀ inú rẹ̀ ò dùn ọkọ rẹ̀ ò dùn nínú ọwọ́ aṣetán ọdẹlé ọlọ́fẹ́ kí obìnrin bẹ́ẹ̀ mọ́lẹ̀ kò lè jọra wọn o àwọn àkíyèsí ìlú ẹ̀ka kíyèsí ọkùnrin tó bá mọ̀ pé láàrin òun àtọlọ́run òun ń sojúṣe òun bó ṣe tọ́ àti bó ṣe yẹ fún ìyàwó òun irú ìyàwó bẹ́ẹ̀ ò wá láìsí ìbálòpọ̀ kó mo lọ rí dókítà kan ẹ̀sìn lé ara wọn tàbí kó wá rí irú yín kẹ̀ kánsẹ́lì ẹ̀ bẹ́ẹ̀yàn ṣe bẹ̀rẹ̀ eré ìfẹ́ gan ẹlòmíì mọ́ bẹ́ẹ̀yàn ṣe bẹ̀rẹ̀ eré ìfẹ́ gan ẹlòmíì mọ́ bọ́ sórí bẹ́ẹ̀dì ẹja tún mara wa
1: kájọ ṣáàjúra orí bẹ́ẹ̀dì kátìrá wa lórí bẹ́ẹ̀dì àsàmọ́ tẹ
0: ṣébẹ́ẹ̀nìyàn ṣébẹ́ẹ̀nì orí ìfẹ́
1: ọlọ́run ṣàánú
0: nígbà tí ìṣẹ̀kọ̀ fẹ́ẹ́fẹ́ oṣù ọ̀pẹ́sàn tí a dé fún
1: oṣù mi
0: kò ní gbàgbé fún mi o mo mẹ́sẹ̀gì yín méjì ò ní ìbọ̀tẹ́ ẹ̀ reply mi
1: ẹ̀dàkùn tó rẹ́ bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì torí èrò pọ̀ lórí dm mi bí
0: no problem
1: ẹ̀ tí ó sà yéé.

0: Egun wọn ti fa ọyàn fa ọyàn. Ọba bèrè lọ e ba lọ opportunity láti bèrè lọ ọmọ sí wọn pé ọdún mélòó wọn fi ẹlòmíì mú mọ ọdún mẹta irú wọn bá àwọn ìfọyàn ṣeré o afapá ni bọ́ bá tẹ ọyàn báyìí wọ́n tẹ ọyàn ọkọ mi kárè lọ kárè ẹkùn fún rẹ lásàmọ́dálé story of my life cherry ọkọ tèmi máa ń bẹ̀rẹ̀ láti ibi tó lápẹ̀rẹ̀ ni ẹ fẹ́ gbọ́ mọ̀ pé ń tẹ̀tẹ̀ sí sí ẹ mọ̀ jẹ́ ń sọ ẹ̀yin náà ẹ lọ bẹ̀rẹ̀ ti yín níbi tó lápẹ̀rẹ̀ ẹ mọ̀ láti run orí kẹrì dé kan náà ẹgbọ́n tí dádì sọ four play ṣe kókó nù gbèsè ayé yín ẹ mọ̀ ṣe four play ẹ mọ̀ ṣe four play màmá ń dùn ẹ mọ̀ ṣe four play. There you are, ẹ̀kálẹ̀.
1: Ẹ̀kálẹ̀.
0: Yes, sir.
1: Inú wọn máa dùn ní ẹ̀rínlá máa ń yàn ní ìbànújẹ́.
0: Amẹ́.
1: Mo kí gbogbo àwọn ìjọ wa tí wọ́n ti ń sọ̀rọ̀ látàárọ̀ làákàyè wọn ní dàrú.
0: Àmì o, àmì.
1: Inú mi ti ẹ̀dùn pé àwọn kílọ̀bù wa lóbìnrin wọn dá sí lónìí àwọn làákàyè àwọn ìyá yẹn ò ní bàjẹ́ o.
0: Àmì àmì.
1: Orúkọ mi ni àfa ọlọ́run dánu láàrin ìlọrin láti lọ lẹ́ẹ̀kan sí.
0: Yes sir, ṣe sà.
1: Tẹ́ rí obìnrin àtọkùnrin. Nǹkan kan lèmi rí tó yàtọ̀ tẹ́ rí nípa àdùnbálòpọ̀ yẹn ọlọ́run ò bu obìnrin mi látòjọ ọ̀run wá ni o. Ẹ má jẹ́ atanra wa o. Torí mo rí ẹni tó dàgbà tó jẹ pé nínú aṣọ ara mi tó jẹ tó ti bímọ mẹ́rin ó ní gẹ́gẹ́ bí ìgbà téèyàn ń to jíjọ náà ni gbọ́kùnrin bá sùn léhùn wọn mọ ń pa pé bó ni wọn ṣe rí tóun bá kàn lóhun kàn lóhun ni wọn mọ kankan. Ṣé ẹ mọ̀ pé èyí wò ṣe nínú àbí à ń dọ́gbọ́n sí
0: ó
1: pé bímọ mẹ́rin kò sí nǹkan kan tó jádùn ìbálòpọ̀ tí wọ́n mọ̀ ọ̀kan nìyẹn tẹ́rẹ́ kejì tó jẹ́ pàtàkì.
0: Bẹ́ẹ̀ni
1: sà. Ẹyin taba ni ká máa tọ́jú ilé ká máa tọ́jú ọ̀nà ẹlòmíì ń bẹ tọ́já sí pé kí wọ́n lọ rí dókítà tí bàbá kan sọ lẹ́ẹ̀kan yẹn wà láì òun ni kókó. Obìnrin tó bímọ látòjú ara tá a lè sọ pé tọkùnrin bá fẹ́ sún mọ́ pé kíni wa tá a gbé dání yìí tó tó nǹkan ni bẹ́ẹ̀ni ara obìnrin ni ọ̀gbà ká pé ká fi nǹkan bọ́ lára. Ọlọ́run sì dẹ́nu mi bíi tẹ̀sí lóòótọ́ tọ́já sí pé ìyẹn ọ̀tọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba kò bùn alẹ́bùn bákan náà o àdùnbálòpọ̀ ọlọ́run ògùn ẹlòmíì látòdì ọ̀run ni ẹjọ́ sòdodo ọ̀rọ̀ tó bá ti á rí tọ́ ọba ti á fẹ́ ìyàwó bẹ́ẹ̀ wọ́n yẹ kéèyàn máa fomi ló lọ ni ní tọ́wá jẹ́ pàtàkì téèyàn máa yàn rẹ̀ yẹn àwa táwa jẹ́ muslim àwa lè fẹ́ mi méjì mẹ́ta àwa ọ̀mọ tàwọn èdè yòókù o ṣùgbọ́n téèyàn fẹ́ ìyàwó ó péjà gbèrè lọ gbogbo ibi téèyàn bá yàn lọ́rìá gbèrè ni. Ẹ jẹ́ kẹ́ni tó bá fẹ́ yàn rẹ̀ ọmọ pé fẹ́yàwó ó pé ìhun ju kọ́sẹ́ àgbèrè lọ ọlọ́run ọ̀fẹ́ o.
0: Ọlọ́run ọ̀fẹ́.
1: Ṣáká yìí gbogbo àwọn tó sọ̀rọ̀ ní dàrú o mú sì kí gbogbo àwọn bàbá bàbá wa.
0: Àmì.
1: Àtàwọn ọmọ ìjọba lórí afẹ́fẹ́ mú sì kí bọ̀dà wa náà náà yọ èèyàn kí láà ń pè pé ọlọ́run jẹ́ mi wú gún o.
0: Àmì o.
1: Adájẹ́ tó jẹjọ.
0: Àbí.
1: Gbọ́dọ̀ mọ̀ ìyá àti wa náà ni ara wa náà ni nínú ètò ìgbéyìnkì.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ọlọ́run jẹ́ mi ogún.
0: Àmì àmì àmì àmì.
1: Ẹni gbogbo wa náà sì gbìyànjú ọlọ́run.
0: Àmì àmì àmì.
1: Gbogbo ojú nínú rẹ̀ kò ní ìdí àti díẹ̀ ní ìtẹ̀sí lórí táwọn bá ṣe díẹ̀ ní ìtẹ̀sí ọkùnrin tí ọ̀gbàrà kọ lọ́pọ̀ o. Tọ́lá fúlọ́dàmù ká mọ̀dá ń gbọ́ báyìí ní ìdílé tí ọlọ́mọ mẹ́ta lọ́dẹ̀dẹ̀ ọkọ
0: ìkàtà
1: tó jẹ́ tọkọ mẹ́ẹ̀.
0: Nǹkan ṣe ọbọ̀ ó léwu.
1: Tọ́lá ti jáde yunifásitì mọ́kọ lọ́wọ́.
0: Ìrìnàjò tó ní
1: ìlú ọlọ́wọ́ sànú wa o.
0: Ọlọ́fà.
1: Ẹ bá àbí àwọn ìyá wa ẹ bá àbí àwọn obìnrin ní tọ́lá ti jáde ká dúkú lóde ìgbéwò lójú ọjọ́.
0: Ó ti yé.
1: Àní dààmú
0: o. Àmì o, àmì àmì àmì.
1: Ẹ ṣe mo dúpẹ́. Àwa náà máa pè é lérí kí là ń pè é gbogbo ìtọ́lọ́run bá làwọn lọ́wọ́ á pè yín. Lábẹ́ àṣọ.
0: Ẹ gbọ́ sà. Yẹ sà mọ́ yẹ sà ẹ ṣe gan sà yẹ sà. Mọ́mi ògún tààlà mo ṣì ń retí mẹ́sẹ̀jì kọ́ọ̀lù yín o. Ẹ dákun mi ìrí.

0: ki daddy pe o daddy pastor lati ogbomoso mi ri won kan pe o mrs gbangboye mommy woli gbangboye mi ri awon na kankan pe o baba mi gburo ayo yawo latoyo e dako eni tolu ore ntebere won o ayo yawo latoyo se dada ni won wa mo bere won e dakun turi olomi ni number won ni en to ba de ni number won e dakun send sin. She's a wonderful mother won le se kon ma pe lati sadura fun mi lori eto e dakun. Hello e kale. Yes sir.
1: Assalamu alaikum.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.
1: Eku eto.
0: Eto ni sir.
1: Afa salami ni lati papeleye.
0: E kale sir, baba mi.
1: Eku ohun lataro.
0: Ewo ohun ni o eku ataro sir.
1: Ise na se yin o ni baje.
0: Ami, ami, ami.
1: Olorun to fi yin se tu na, idanna.
0: Ami.
1: Fun ile. Ta ko mo joro teyin na daru Olorun.
0: Ami, ami, ami.
1: Olorun ta se yin pele pele.
0: Ami, ami.
1: Àwọn àgbàlagbà náà ti sọ pé kò sí ń ta lè ṣàtúnṣe rẹ̀ náà nínú mójútó tí ò lè gba tuntun sí. Kò sí ń ta lè wòran náà tí ò lè bàjẹ́. Gbogbo ní ẹ̀bá mójútó yóò padà dáa ni. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ráṣáyé nílànà mùsùlùmí. Ó ní lèkó lè dá dìdà wá. Ó ní gbogbo ìpèníjà tó ń Ọlọ́run tó ń gbáyé kalẹ̀ tó ń sẹ́ǹdì sáyé ló ti fojútu rẹ̀ náà tẹ̀lé. Ṣùgbọ́n mẹ́nà àlímọ̀ àlímọ̀ owó ọmọ ń jẹ́ ilẹ̀ jẹ́ríla o. Sọ́nà tí a máa ń mọ̀ àwọn tí wọ́n mọ̀ ní ọ̀pọ̀ jàrá ni. Nǹkan fi mọ̀ pé kò sí nǹkan kan tí ò lóògùn nìyẹn. Lẹ́yìn ikú àtògbó ìlú gbogbo ọba lọ́ọ́ dàgbà tó lóògbò ọlọ́jọ́ ń kájọ́. Àfààní Ọlọ́run àìdí Ọlọ́run. Ìdùnnú tí ń bẹ lọ́dọ̀ yín Ọlọ́run ó jẹ́ òkalẹ́ o. Bẹ́ẹ̀ni ló gbà nira 999 nígbà tí gbogbo àwọn èèyàn wa tí a ti dá sí lọ́tún ló sí gbogbo alágbẹ̀sán o ajére láyé ajé lọ́rùn ìkànnì fẹ́ yẹn ò ní bàjẹ́ o ọwọ́ yín lẹ́sùn gbẹ̀tọ̀ yín o ọ̀là ọ̀là.
0: Alákọ̀ọ́ta ilẹ̀ abilẹ̀ lè
1: yẹ ẹ
0: ṣe gan ni sà mo dúpẹ́ sà.
1: Ẹ̀mi mo ṣèrànwọ́ yín WhatsApp náà mo rọwọ́ yín.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣe sà.
1: Ẹ rà
0: mo dúpẹ́ sà.
2: Oh,

0: ilẹ̀ kùtì ẹ̀pẹ́tì. Ìyípo lẹ́ẹ̀kan. Mo bẹ̀rẹ̀ fún ìyípadà òjijì.
1: I ask for sudden transformation.
0: Tó lè mú kí ọ̀rẹ́ di àríyànjiyàn.
1: Now make your case the controversy.
0: Bàbá mi o.
1: Oh father.
0: Bó ṣe sàmì.
1: At the same time.
0: Ẹ yí ayé wọn padà.
1: Ẹ yí ayé wọn padà.

0: Orúkọ mi ni Suraju tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọ mí di Emmanuel agbára Ọlọ́run ní bíbá yìí wọ́n á baptize mi ní bíbá yìí.
1: O fẹ́ kí n baptize yẹn?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bu mi wá.
0: Wọ́n máa baptize wọ́n máa.
1: Ká tiẹ̀ tó gbé ẹ lódò ká kọ́kọ́ ṣe lé kíákíá. Yá fún mi àánú bá a kan bẹ́ẹ̀ tá a máa baptize lé nínú abẹ́yẹ kíákíá. Ó yá kọjú síbí. Kí lorúkọ yín tẹ́lẹ̀?
0: Orúkọ mi ni Suraju tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Tẹ́lẹ̀ orúkọ wo ló wù ẹ láti máa jẹ́?
0: Emmanuel tí ó sọ mi ní chọ́ọ̀chì ibi tí mò ń lọ tẹ́lẹ̀ kí n tó wá síbí
1: ni. Ó ti ń jẹ́ Emmanuel báyìí níwọ̀n bá ìgbà tó ti gbà láti di ti Kristi tí ó dẹ̀ ti parí orúkọ ẹ láti Suraju sí Emmanuel abaptist rẹ lónìí ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti
0: mímọ́
1: láti òní lọ wà á máa jẹ́
0: Emmanuel.
1: Ọyá máa sọ ẹ̀rí ẹ̀.
0: Ẹ̀rí mi ò pọ̀. Ẹ̀rí mi ò pọ̀.
1: Eléyìí tó ṣe odidi ẹ̀rí lánàá.
0: Kí n tó máa wá síbí, mo máa mutí. Gidi tí ò ń sọ ti kékeré, ọtí ò ń pa mi. Ṣùgbọ́n tí mo bá ti rọ àwọn ọ̀rẹ́ mi báyìí, màá mówó, màá dáná ọtí ilẹ̀. Mo kọ́lé kọ́lé, mi ò rí kọ́.